0: èyí tí ó ní blu níwájú ó ní kó mú tó ra àwọn 419
1: bọ́sù
0: wọ́n ti pọ̀ ó
1: so
0: ìtọ́jú àrìjìnà ẹ máa rí pé wọ́n fi blu máa kẹ́ ẹni yẹn ni ká wò wọ́n máa ti bá ń bẹ́ àdírẹ́sì wà ń bẹ́ nọ́mbà wà ń bẹ́ everything ó ti wà ń bẹ́ ní toronto ó máa ní agbára sa táwọn tó wà lamẹ́ríkà tó bá rẹ́gísítà
1: kí ló ṣe kó tó lè rẹ́gísítà
0: kí lọ náà ò lè ṣe
2: wọ́n
0: ní kó mú òró ẹ̀ dání afẹ́ pírẹ́sì wọ́n ní àwọn obìnrin lọ́mọ
1: eléyìí
0: o wọ́n ní ọmọ yẹn
1: ọ
0: wà ní ìyá ẹ̀
1: but
0: ìdí ló fẹ́ fi wá
1: tó
0: bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀
1: èyí
0: tó máa ṣe ni pé wọ́n máa nílò kí wọ́n ti ṣe abẹ fún
1: but
0: pẹ̀lú àdúrà
1: ẹ
0: gbọ́ ojú mọ̀mọ́
1: wí.
3: èmi ni ìyàbọ̀ sẹ́wù ní wùsà fàmùtì wá sídùúṣe ṣọ́ọ̀ṣì ìdúṣe ni mo lọ bàbá ṣe bí ọba nígbà tí mo dé ṣọ́ọ̀ṣì à ń gbàdúrà lọ́wọ́ ni wọ́n pè mí pé àánú wà ní ìpò rọ́bí o ni wọ́n bá sáré lọ buhari ìgbà tí mo dé mo níbo ni ẹ wà níbẹ̀ wọ́n ní kẹsẹ̀ ń pé níbo ni mo wà mo ní ìta ni mo wà mo ní mo wà buhari wọ́n ní kẹsẹ̀ buhari pé wùsàfà lọ wà tó ọ̀dà mò ń bọ̀ ìgbà tí mo débẹ̀ wọ́n á ní ṣé mo lè wọlé tì mo ní mo lè wọlé tì wọ́n ní ṣé mo lè dúró tì mo ní mo lè dúró tì àwọn nọ́ọ̀sì ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí n wọlé báwọlé ọfẹ́ rọbí ọfẹ́ bímọ ìgbà tí wọ́n ní ẹsẹ̀ ní ìdí ní mú bọ̀ mo ní irọ́ ni o òróró tá a fi ṣúgà tí wọ́n bá fi ṣúgà sí bí mo ṣe fún mu nù wọ́n bá fi sí ní ìdòdò kò pé ìṣẹ́jú márùn-ún rẹ̀ bọ́mọ̀ ṣe tọ̀nà rẹ̀ nù lọ́ba bí ọmọ wà lálàáfíà ìyá wà lálàáfíà.
0: sọ pé olúwa
2: olúwa
0: ìbọn ayé dèmí mọ.

0: bá wà lókè òkun tí o ti ní wé ìgbèlú.
1: If one is abroad, you do not have green permit.
0: Ìlà kọjá tí o dá ni.
1: Ah, is a great
0: thing. Gbogbo èyí tẹ́ ń wá wé ìgbèlú tó wà Canada.
1: All the visitors are residential permit in Canada, whatever we call it, they come to.
0: Bá mi sá.
1: Listen,
0: ma miss the program.
1: Don't miss this program.
0: Òun wojú ọlọ́ afọ́kọ.
1: You are trusting God for husband.
0: Òun wojú ọlọ́ afọ́ ìrànlọ́wọ́.
1: Trusting God for help.
0: Oníwe but òní sẹ́.
1: You have about your jobless.
0: You need a prophet.
1: You need a wòlíì.
0: Wòlíì ń bọ̀.
1: Prophet is coming.
0: Ìtò bá náà jọ náà.
1: Wòlíì
0: pé oyin wòlíì àǹfààní wà láti rí wòlíì for everybody. Lórúkọ Jésù ayé ẹ máa dìde. Ìdáná ẹ máa bí Jésù.
2: Make
0: sure kó san ọrẹ
1: orí ẹ rí
0: ọrẹ Monday yìí
1: má mísẹ̀.
0: Ìtò bá náà jọ náà rí pé o san ọrẹ Monday. Ẹyọ 303267 0285 bọ́lẹ̀ kan sí 303267 0285 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní Fort Bank mo gbàdúrà
1: lórúkọ
0: Jésù ayé rẹ máa dìde
1: ayé
0: rẹ máa dìde
1: gbá
0: mi sá àkókò ẹ̀rí la wà báyìí
1: bẹ́ẹ̀
0: ni àkókò ẹ̀rí
1: òun
0: la wà báyìí má gbàgbé pé ìrìn òwúrọ̀ o ti kọ́dọ̀ mẹ́sàn-án
1: ìwọ
0: tí ìrìn òwúrọ̀ pé
1: ìwọ
0: tí o ti máa tọ́lọ̀ ṣe fún olórí
1: òwúrọ̀
0: ẹ sẹ́ni tẹsítímọ́nì yìí sórí nọ́mbà yìí 08082088888 bọ́lẹ̀ kan sí 08082088888 make sure pé o send ẹ̀rí ẹ̀ sórí ẹ̀
1: ẹ jẹ́ kó sáàmì
0: ẹ̀ rìkọ́dù ẹ̀ dáadáa
1: sọ
0: pàtó ntọ́nà ọ̀sẹ̀ fún ọ
1: orúkọ àtìkítọ̀ ti wá ó gbàdúrà
0: ayé rẹ̀ máa dìde gbogbo ọlọ́jọ́ bí òní
1: òní
0: wedding anniversary
1: mo
0: bless ọjọ́ yìí
1: mo
0: bless ìgbéyàwó yìí
1: mo
0: kú ọlọ́run àti àánú rẹ̀ kó wọnú ayé
1: yìí
0: ó lè ṣe bí ọba
1: ẹ̀yìnlá
0: mẹ́mọ́ jíìsì ilé rẹ̀ òní dàrú jésù olúwa wa àwọn celebrant wà níbí tóṣe akétóbi mọ̀rọ̀nkẹ́ ajani
1: mọ̀rọ̀nkẹ́ ajani
0: àti ọ̀jẹ̀bánjí darasini happy birthday to you lórúkọ jésù
1: kìrìsìtì
0: ayọ̀ yìí máa dalẹ̀ lórúkọ jésù òróró ẹ̀ dàtà pẹ̀rẹ̀ gbàgbọ́ ẹ̀ mo bless òróró ẹ̀
1: pẹ̀lú
0: àpẹ̀rẹ̀ gbàgbọ́ rẹ̀ lónìí ọjọ́ monday
1: mo
0: ṣe ń lo òróró yẹn
1: o yà
0: lọ gbàyà lórúkọ jésù ayé àdìdì wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa ojú sẹ́nìkan fi dalójú báyìí pé
3: èmi gbọ́ngàn lẹ́rìí gbọ́ngàn.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrọ̀ mú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn

gbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀dógún oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026. Today is 15/06/2026. Mo ń kí yín bẹ́ẹ̀ ṣe ń dìde ńlẹ̀ Pastor Dẹ́kunlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank tèmi dire market gbági titun nílùú Ìbàdàn. Gbogbo léo ẹ wà dìde ńlẹ̀ onímọ̀ tó ń lọ́jọ́ ajé mi ẹ̀yin wọlé ẹ̀rájẹ́ jẹun ẹ máa bọ̀ níbi pẹpẹ o mú owó kan dání lọ́wọ́ ẹ̀ ẹ̀mi olúwa ní kí n sọ fún ọ pé ọ̀sẹ̀ yìí ni ó pè ọ jù o ti ń lo àwọn ọ̀sẹ̀ bọ̀ oṣù ti pé sí méjì báyìí ọ̀sẹ̀ yìí lóríire oníbejì ohun tó fọkàn sí ní rere yóò padà wá síwájú ẹ ó sì tayọ lọ́sẹ̀ yìí wọ́n rán mi iṣẹ́ kan sí ẹ̀yìn ọmọ ọlọ́run bọ̀ ká tó bọ́ sí ẹnu iṣẹ́ yẹn níbo lẹ wà tẹ ti ń gbọ́ mi ẹ máa bọ̀ níbi pẹpẹ o ẹjá wá dọ̀bálẹ̀ ẹjá wá kúnlẹ̀ ẹjá dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú owó kan dání lónìí ọjọ́ ajé máa mú bọ̀jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin bàbá bàbá ẹ dọ̀bálẹ̀ ẹ̀yin mọ̀mọ́ òní Monday kí n tó máa lọ sórí Facebook a fẹ́ ṣe nǹkan kan tá a tún ṣe rí ẹ kúnlẹ̀ dọ̀bálẹ̀ ẹ já jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ ha àwa ò lè fògo ẹ̀fẹ́ lòmíì gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ rògòlò ẹ máa tasẹ̀ níbi tẹ́ ẹ dọ̀bálẹ̀ sí ẹnjiníà ẹ pe bàbá ìwọlé bí mọ̀mọ́ yìí náà ṣe kúnlẹ̀ ká máa dúpẹ́ mọ̀ ń lọ Jesus City ní ìsìn ẹnìkan ní sáàwà Jesus City ní agbára ọlọ́run ẹ̀mí olúwa ní at least ó ṣe òṣè kí n gbọ́wọ́lé bí àwọn èèyàn over 2000 ká sì jọ yípo lẹ́ẹ̀kan péré ohun ọlọ́run lélẹ́yìí ẹnjiníà

0: àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng. Fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ, gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Oh yeah, egbarade yomode won yi. Se esetan lati di eni olokiki nla.
3: Beni Captain Amazing.
2: Nita no, kila ni lati se.
3: Ama je Amazing Day Cereal wa.
2: Mi o gbo yin o.
3: Ama je Amazing Day Cereal wa.
2: Beni, se toju awon omo re pelu Golden Penny Amazing Day Cereal. Ti o kun fun eroja asara lori, bi protein, fiber, calcium ati vitamin A. E mini Captain Amazing pelu iranlowo Golden Penny Amazing Day Cereal. Awon omo yo di olokiki lati mu oriwu lawujo. Iyen Amazing Amazing Detox. Golden Penny Amazing Day Cereal. Se toju awon omo yi.

0: This skit was performed by Orolabi.
1: 32 FM 94.9.
2: Iyẹn mẹ́rin ni wo station government mo private ni ikọ̀ kò ní tumọ̀ tán wọ́n sọ bá fẹ́ gbọ́ music private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ilé wo ti government ikọ̀ kò ní orí kankan tó ń tumọ̀ tafẹ́ wo nbẹ ju ọ̀rọ̀ tí ò ní tumọ̀ lọ.
3: Ẹ lò lẹ sọ fún olúwẹ̀rí owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí.
4: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yẹ olè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
3: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá járe ẹ̀gbà tí ò bá járe ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdíwọ̀gbìn lẹ́nu.
5: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
6: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn áwù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: Paracetamol.
1: Rexol Paracetamol. Na daily news industries they make them. After 2 days, you know better. Go see your doctor.
2: I'm in love.
3: Hey, go see your fellow. Sonia tomato sachets. Oh, Sonia. My fellow Sonia tomato sachets gone. Oh, redodo. Oki. Oh, dun. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Awori ato yo. Onje mi adusi. Sonia tomato mix. Inje ki onje dun.
4: Jẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́kà ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
5: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì celery
6: SELARIE
5: salary bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sì pẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́kùn ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
7: TURMERIC turmeric
5: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
8: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: 32 FM, 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣe bẹ́ẹ̀ Maggi.

0: àwọn èèyàn kí mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
3: And this time, it's not just watching, it's watch and win.
2: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
4: StarTime's, enjoy digital life.
5: I, DG, do solemnly swear to honor Burger King small chops, to cherish the puff puff, to hold the samosa down, to ride or die for the spring rolls and never allow the chicken grow cold. I solemnly swear to enjoy the Naija way at just 1,800 naira. New Burger King small chops, just 1,800 naira only. Available now at all Burger King restaurants nationwide. Burger King, have it the Naija way.
6: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lo.

0: guy, we don't need talk since so. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
1: Oh boy, you don't talk. How bad? You know the tire.
0: Now the new level be that too. This new MTN sachet bundle don't make life easy for me.
1: Brotherly, involve me now. Make me serve the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Ade, ani mo ni iriri alagbara lopin ose. Nitooto, won royin fun mi ni wo. Sugbon kin le mo irufa iriri ti mo fe ni nibe gan. Mo ba kuku lo pelu awon ebi mi. Ore, iriri mi gagara, afi bi igba pe mo wa ni Dubai ni. Oda, bi kopin ose omo tamo ni. Dakun, je mo bi ton royin gan. Soft Cleans Hotel ni. Ile itura to gunje fegbe to gbawo bo. Fun awon afilele jaye oto kulu eniyan to mo bo se nlo. Soft Cleans Hotel ti awon yaro loye won ni ka so ni. Tabi abo to peye. Yeah, adequate security. Be ko si pe ina seju debi pe na lo. Aye gboko si won fo kan bale. Logan to ba ti mu wole lo ti ni anfani si internet to yara fefefe. O tan si be o ni Soft Plains Hotel. Exotic wine bar be fun awon to maye je. Lodging and accommodation be fun awon to fe sun ayo. Soft Plains Hotel wa ni Asan Street off Ososani Road, Okeado, Ibadan. Fun hotel reservation 0903 0754272 tabi 0808 344 0105
5: Soft Place Hotel on Match Hospitality.
6: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
7: Pẹ̀lẹ́ Captain Bitu.
8: Pẹ̀lẹ́.
7: Ara ni a kí pẹ́ kú ìjoko mọ̀ pé ẹ mọ̀ wo bi tí ròyìn fẹ́ já sí ní ọwọ́ àárọ̀ tẹ̀lé. Yóò tó kan ẹ̀yin náà ṣùgbọ́n mo ṣẹ́ kinní kan kù lẹ́ẹ̀kan lórí wípé bóyá tá a bá sọ pé ìjọba ò kárí tí wọn náà bá san ẹ̀jẹ̀ tiwọn gẹ́gẹ́ bá ṣe retí káràlú ti pa tiẹ̀. Bóyá aráàlú ìbá tún mọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ sí i. Ọ̀pọ̀lọpọ̀ ìlérí tí à ń ṣe náà ni ìwé ìròyìn gbé pé wọn ò mú jáde gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá. Igun bíi tẹ̀mí fẹ́ lọ ń bẹ̀ ní ayé Buhari bí àbá ṣe wọlé wọ́n ní weekly account làwọn máa give

0: Sẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà, abẹ́dẹ̀ ìjà pé ṣé ìjọba àti òwe. Ṣé owó bí ìjọba ló máa pa Nàìjíríà rọ ni? Ni a fẹ́ bèrè pé àwọn òbí. Pé kéjì, bàbá yẹn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ọmọ tí ò tún jẹ́ kó dá lẹ́nu ọmú tán pè ní girama. Mo ṣe ní gan-an ìyẹn, ẹ̀sẹ̀ jáde ìwọ́n ti rí. Irú èmi tí mò ń sọ yìí, bóyá mo ti wọ̀ fífì, tó bá máa ní wá ní girama. Bó tilẹ̀ jẹ́ pé nǹkan tí èmi àti Ọlọ́run lajọ ní májẹ̀mú. Ẹni bá dẹ̀ ń ti Ọlọ́run tó jẹ́ àyàn fẹ́ gidi, tó yẹ pé àwẹ̀ ni orí àdúrà ni.
1: Hello. Ṣùgbọ́n ọjọ́ wo làwa èèyàn gan tó fẹ́ gbọ́ tí bí gẹ́gẹ́ bí àgbà kí ṣe sọ tí àwọn èèyàn bá níṣẹ́ lọ́wọ́ ṣẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ ni wọ́n mọ kókó wa lọ́mọ sára ẹ̀ lórùn ẹni tí ò bá ti níṣẹ́ lọ́wọ́ náà ni ó máa sára ẹ̀ lórùn fún wọn lórí 500. Àní mo pé mo ẹ̀gbọ́n mi kan lọ́jọ́ kan ó ní lọ bóun gbowó tán fẹ́ pín òun nígbà tí mo débẹ̀ tí mo ní èlò lowó wọn ní 150 inú mi ti dùn pé 150,000 nígbà tí wọn kò ó lé mi lọ́wọ́ lódi 150 naira. Ẹ wo àwa èèyàn ní ká lọ ká gbára ká níṣẹ́ lọ́wọ́ ká má tẹ̀lé lóṣèlú kankan ìyẹn gangan láti ní fúnra wa ní problem ọlọ́run àran gbogbo wa lọ́wọ́.
2: Ẹ ṣeun 150 naira.
3: Hello.
2: Bó o bá tún gbà wọ́n lọ gbéra ga.
3: Ṣáájú ọmọ àbálòpọ̀ láti ìlú sẹ́yìn.
2: À ń gbọ́ yín sà.
3: Ẹ rí ètò ààbò ẹ gẹrẹ sẹ.
4: Kapte Bitu Agbakin, aṣọ tí wọ́n fi campaign fún first time olóògbé Ajimobi mo ṣe bá lọ́rùn èèyàn ṣó lè ní kó jẹ́ kí raṣọ yẹn kú first time
5: bàbá
4: torí ó yé mi bákan tí mo fi dáṣọ yẹn mọ̀.
5: Tí wọn ò bá fúnyàn lá tí wọn ò bá fúnyàn ní aṣọ sí ò ní wọṣọ sórin ìhòhò ni. Ṣẹ́rí ṣòro tá a ní ni pé kí ni àwa gangan fẹ́ rò kò sí bẹ́ẹ̀ yóò ṣe ní ṣe bẹ́ẹ̀ bàbá inú wọn kurulẹ̀ wà yìí ó pọ̀ ó tún pọ̀ ẹ ṣàrun wọn. Ẹ sọ̀rọ̀ kan lábẹ́ aṣọ lẹ́ẹ̀kan náà sì pé ọlọ́run ṣàánú yín àwọn èèyàn lóyìn fáwọn kankan táwọn èèyàn fi ń ròrere kan ṣe bẹ́ẹ̀ ni captain pitu bẹ́ẹ̀ lọ́rẹ́ mi lọ́kì tó jókòó lọ́kàn yìí everybody ń gbìyànjú tí ń ṣe ó ń ṣe méjì mọ́ mẹ́ta ṣébi tí wọ́n á lọ tán fún 500 naira ni yóò mú nǹkan rí wá àǹkárá tán ti fi nǹkan ra ṣé ni ó mú nǹkan rí wá tí ọmọ sìn wọ́n àmọ́ bí ilẹ̀ sọ̀rọ̀ yóò délé bó ṣe lọ́lọ́ ṣe bọ̀ ǹjẹ́ o lówó tó ronú pé èmi náà lè ṣe ọmọ mi lè ṣe so ìta ìjọ tá a bá ronú pé olóṣèlú èso ọlọ́run ǹjọ́ ẹ̀ láàtò bọ́lọ́kọ̀ ẹ̀ tá a kóra wá sí.
6: Ṣé ẹ tún rò pé ọ̀pọ̀ ò ní gbàgbọ́ nínú olóṣèlú wọn wò ó pé yẹ wọ́n bá gbà náà lówó táwọn ó jaré.
5: Ẹ dákun mo rí àwọn ọmọ kan àwọn ọmọ kéékèèké kan wọ́n ní display pé 10,000 naira ni wọ́n bọ̀ ni 10,000 naira lónìí àwa kọ̀ọ̀kan tá a ní nǹkan tẹ́pẹ́ lọ́nà là ń ṣe ní ìsìn ẹ wo tá a fi ṣe data gígì.
4: Yẹtẹ̀ ti yí wá ó ti yí kò yé mi mọ́
5: kò yé wa mọ́
4: wọ́n
5: wo tá a ń lò èlò olóṣèlú ẹ fún yín.
6: Ó ti lágbára.
5: Tí wọ́n á mọ defend irọ́ tí wọ́n ṣẹ́rí tí ń ṣe wá ni pé àwa gangan ò mọ kí làwa gangan wọ́ọ̀t. Ǹjọ́ tá a bá tó mọ wọ́ọ̀t ẹ pé àkí ni opportunist làwọn kìíní yìí nà ó kẹ́jẹ́ pé wọ́n dáa jù wá lọ tẹ́ ẹ bá interview olóṣèlú mi mọ̀ pé èmi gan load of jelly yìí lọ kí ló wà níbẹ̀ ṣùgbọ́n packaging pósà lówó yìí náà ni mo ti dé I'm coming àti kéde katako wa yìí tá lọ ṣe àtìpó kan bí katako dọ́là wa àti pants wa hun àti mọ bí.
4: ẹ ti sọ́kò bá wọn.
5: Nàìjíríà dàrú.
4: Amen. Kámẹ́nì kan ìsìnká máa lọ.
2: Sáwọn búrọ́dẹ̀ náà ti kó wọlé ni. Hello.
7: Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sọ.
4: Ẹ káàárọ̀ sọ.
7: Welcome,
4: sir.
7: Ẹ jọ sá, kí ló dé pé a máa ń parí ọ̀rọ̀ wa pé ilẹ̀ Nàìjíríà ò ní ẹ mọ̀ ṣàdúrà fún Nàìjíríà ẹ lè ṣàdúrà fún ilẹ̀ Yorùbá mo ti tó ṣiṣẹ́ gbogbo yín ilẹ̀ Yorùbá ni kẹ́ máa jẹ́ kó jẹ́ parí kí ẹ máa ń ṣàdúrà náà a jẹ́ ń tẹnu mọ́ kínní àwọn Hausa àti Fulani ní bọ́ọ̀dẹ́mù Fulani nìkan lẹ̀ ń fún kọ́ọ̀sìlẹ̀ lórí wọ́n ti gbàgbọ́ àdúgbò tí ilẹ̀ bá ń sún báyìí tá a bá ń sún bá
4: lórí Nàìjíríà lórí ilẹ̀ Yorùbá pàápàá ọpẹ́ wa ọ̀rọ̀ kan rèé bí àmọ̀ràn fún àwọn tó jẹ́ ẹ̀yà Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà inú re lágbájá lọ́sọ̀dẹ̀ ni àná o ní táwa mọ̀ là ń sọ o shop temi ati agba kigba lele ati kaje bitu ajo nlo complex yi ni ṣugbọn ta ba tin lo le awon tribe kan lo occupy shop aye bi kan sun be kile fi money ti won ni le o ibe ni won sun to po dada ni ba na temi mo awon to si je eyan wa mo pe awon kini sun bi njo e ba gba lejo e mo jo ba yin lojiji
5: awon gangan ni won tun ti agbori e mo won
6: jo ibo la won mo gaji yin gangan wa
4: so e so mo badan ni
6: awon ba le ba le
4: awon mo to le lowo bayi
6: awon landlord landlady
5: awon yen seri god seri ni ojo kan wa mo si je mudi ti mo si ngbe ni awon inu gboro badan awon aji pe npe iga keje alaga alaga awon lagbaja bayi ti wa lodo wa o ngba ta de shop e niyan won to mewa ton anbe lati bole tin bo won lati lo rin tale mo badan won la awon kan koyan la won sun bi awon boys mi won ti clean se mo won gba ko ti le to ba ngba yin ta so yi o won se ko sun bayi wa ni awon ba to n tanje bishop sa won le sun so gbe lo fa won lanfani won ma yin da ngba ton fe entai wa ni oju lo yusa anu na to si mo pole nda wa la mu ngba yin okunopon tan si tan foju nu re se torikan fe ra nje kekere kan lowo re toripo loko re pe won protect
4: him. I'm sorry oh
5: eh ase ko yogba be mo o everybody is a suspect and you don't need that
6: bro amen
4: ele ka je bitu ya mo lo iwo koja si bere kemi o mo lari mo
6: ko se o
4: ko fe de won yan gan
6: abi
5: agole ti amo ni ni
6: ali bo pada ni
4: bẹ́rẹ̀ náà yína
6: àwọn ọmọ náà bí ni yín
4: àwọn ẹ̀rọ
6: eléyìí ó súnmọ́
4: ó ti yára àlùkálùkù mi kálùkù jù súnmọ́
6: ó ti ẹ̀ súnmọ́ agodi ó ní wọ́pọ̀
4: àrè mọ́ súnmọ́ agodi
6: tó gba gẹ̀rẹ́gẹ̀rẹ́
4: láti gẹ̀ẹ́tì wà dáa fún ìlọ́hẹ̀ àtọ́ ọlọ́gbẹ́nulé ìsáàkì
6: ìtàkìlóyè
4: òjé láti mú ọlẹ́ ọmọ Nàìjíríà ọlọ́run lánàá wa lórílẹ̀-èdè àfọ́tọ̀ ọkàn wọn ti ń darí wa náà Nàìjíríà ó dìbí tára lómi náà sáwá àmọ́ wa ò ní dẹ́tí wọn fi gílé lórí dúkìá wọn nílẹ̀ òkèrè ẹ títí gbàmí ìtàtù máa pàdé lórí àwọn ètò mi kò tán ní 32 FM agbákẹ́ adúpẹ́ lọ́wọ́ yín sá o kò ní sùn yín ṣe o orúkọ tèmi ni Abimbola Lami Adipade Ayo.
6: Ó dá kò jẹ́ bí àrìmọ́ bọ́bàdín ní aago mọ́kànlá ká tún pàdé lórí ètò òṣèlú títí ìgbà náà tá a pàdé ńkọ́ Peter Ọláṣùpọ̀ Captain Peter lórúkọ tèmi ó dìgbà ọ̀hún.

0: sọ láàárọ̀ yìí. Bá a bá ti lọ lè ṣe ìkéde àti ìpolówó tá a dé. Kí n tó sọ wọ́n bá kí ló dé.
1: Olúyí ewé yẹgbẹrẹ, òjò pa kàkà òde ní bàákà.
0: Kí ló dé táwa kan choose?
1: Odogun náà jò kẹta.
0: Bẹ́ẹ̀ bá wòlé ayé dáadáa lásìkò yìí.
1: Ọjà pálá bá mi dé.
0: Ẹ máa rí wípé nínú ẹkún ẹnìkan lẹ́lòmí ò ti jẹ.
1: Dáwà láni ìjìnlẹ̀ ó ní.
0: Ẹ nàá. Ẹ nàá. Àwọn ọmọ wọn náà máa ń ṣe kántákántá. Àwọn ọmọ wọn náà máa ń. Láàbájọ wà nílé ẹ̀kọ́. Ẹ fura pé nú ẹkún ẹnìkan làwọn kan ti ń jẹ.
2: Ìjìnlẹ̀ ó ní. Dáwà lóní ìjìnlẹ̀ ó ní.
1: Dáwà ló lè jẹ àdìjú.
0: Ṣé bọ́lọ̀ ń ti kọ́ nu? Ìwọ máa ṣe oh God kí ló ṣe mọ́tò yìí báyìí. Inú mẹkáníìkì ó dẹ̀ dùn. Ayaya. Ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá òjòjò ṣoògùn ara ògùn ò lè. Ní so God àwọn tí ń tògùn ń sọ pé Ọlọ́run ò ṣe o. Ọjà yá lónìí.
1: Ó dẹ̀ ní bàákà kan.
0: Ẹ náà o.
1: Odogun náà jò kẹta.
0: Ọjà yín ọ̀bá gbọ́bá ń yá wìtìwìtì tí ń yá wìtìwìtì tí ń yá wìtìwìtì ẹ̀ níran tí kéde àti ìpolówó ọjà. Bí ọjà yín bá ti slow tí ọ̀yà ẹ ràn sí yá pé tí àmì yọ ẹnu ẹ̀ dùn. Abẹ́ṣẹ̀ ní new product ẹ fẹ́ ká yí ó mọ̀. Ó di dandan kẹ́ ẹ wá tí Àmíyọ Adébáyọ̀ kan.
3: Ìbà
0: ẹ jẹ́ ń yíyí padà. Èyí tí ń wá tí ń wá òun ọ̀fẹ́ ẹyọ. Ta ló ń play photocopy tẹ́lẹ̀? Lucky sọ́ra ẹ o. Wáyé eléyìí kanlẹ̀. Bìdá bìdó bìdé bìdé. Ayaya.
1: Ọjọ́ bí ìjà o.
0: Eré tìyá.
1: Ó jẹ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ orí. Èmi mọ̀ ní ìjìnlẹ̀ orí.
0: Orlando gangan lọ́kọ̀ yìí.
1: Ajé.
0: Ó yá small Orlando lọ́kọ̀ èyí tẹ́ ọkọ́ fún mi ni.
1: Eré tìyá. Ó jẹ bẹ́ẹ̀. Ìjìnlẹ̀ orí. Èmi ní mọ̀ ní ìjìnlẹ̀ orí ni.
0: Àninú ẹkún làwọn kan ti ń jẹ. Ẹlòmí ó ṣe oh God why now.
1: Ojúyá ṣé bá wà lálẹ́ ìyá.
0: Tẹ́ńjìn mọ́tò ẹlòmí ò nọ́ọ̀kì. Àwọn tí ń tẹ́ńjìn nínú géètì wọn. Oh God.
1: Ìjà
0: tó wáyì.
1: Owó ìbá wà lálẹ́ ìyá àdúgbò.
0: Ẹ wá gbọ́ o, iṣẹ́ tó tún legit inú o. Àwọn iṣẹ́ tó legit ta lè kànú. Kí ló dé tẹ́yìn kan ń gbébọn wá káwọn kan mọ́lé.
1: Ẹbí ẹlẹ́gbẹ́ ṣe bá wà lálẹ́ ìyá àdúgbò.
0: Ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí. Mo ti ka àwọn èyí tó legit síwájú.
1: Ẹ̀dẹ̀ gbóyè mi o. Dáwà lára yá ìbéèrè. Dáwà lára yá ṣe bá wà lálẹ́ ìyá àdúgbò.
0: Nọ̀mátà àbárúgbó èèyàn ṣe lè dàgbà tó láyé kò ní sẹ́ni tó fẹ́ kí èèyàn rẹ̀ ó kú. Bẹ́ẹ̀ yan yín òkú àwọn tí ń tapó sí ọ̀tà.

0: tó tó ìtẹ́ ta lọ rè sí mú ìwá sí ìtẹ́ ilé ìjọsìn ni ó dẹ̀ ṣe wọlé wọn ná fún ilé ìjọsìn náà ni àmọ́ wọn ni kíló owó wo ló ti wọlé owó wo owó táwa fẹ́ kún kó lẹ̀ ni
1: ọjà pàlà bá mi jẹ́
0: ọmọ kékeré ni ó ṣe pé 25 years
1: ọjà pàlà bá mi jẹ́ dáwà láti ìjìnlẹ̀ ó ní.
0: Ìyẹn tún lẹ̀jíìtì àwọn iṣẹ́ tó lẹ̀jíìtì ni ó ìjọba gan gba tax ńbẹ̀ san 20,000 fún ìjọba àbílẹ̀ èdò àbí ṣèdò kọ́lọ́fíìsì ni.

àwọn kan wà tó ẹ pé bí wọn bá ti pa ẹnìkan lẹkún lórí ilẹ ti wọn ẹ tó ti ralẹ ẹlòmíì owó tó fi ralẹ yẹn ó possible kò jẹ owó cooperative ẹlòmíì owó gbé kinní kan lé láńtà yìí ń san lọwọ ẹ kan tún gbé wàhálà kan dé ni pé ẹ bí kinní kan àwọn kan ò débi ilẹ yẹn inú wàhálà yẹn dẹ ni ẹyin kì í ṣe pé ẹ fẹ ẹ gbalẹ yẹn lọwọ wọn o láàrin èmi àti yẹn mọ o pé ẹ gbalẹ o ẹ kan wá bẹ́ẹ̀ ṣe jẹ́ ń ti yín ni wọ́n ń pè wọ́n láwọn ọmọ.

ọpọlọpọ àwọn nǹkan bí ọba tí ìṣẹlẹ sí a. ọpọ wa a máa ń rí bí i pé ẹni ìfọ̀ òtọ́ sí ní ń pè lára àmú. a ti sọ àwọn èyí tó lẹ̀ jí ìtì. ó di dandan kí lè wòsàn gbowó lọ́wọ́ èèyàn tó bá sí ìkì. àwọn náà ra nǹkan wọ́n ra nǹkan. ẹ máa fẹ́ dá àyàn tó sì kí lè ó di dandan kí wọ́n gbowó òbùsùn. owó ni wọ́n fi kó jọ. wọ́n sanwó òṣìṣẹ́. ẹni tó ní náà ò ní nǹkan méjì tí ń jẹ kọjá ní tó gbé kalẹ̀. bàbá àwọn èyí tó lẹ̀ jí ìtì inú. àláwọn tán kó bọ́n lọ rí báyàn ń lé tí wọ́n jí ìyàn gbé ń gọ́. wọ́n dẹ̀ ń pe ẹbí. wọ́n ń para bàbá gbáyé báyà ní fi ilẹ̀ o. tán bá ti gbowó yẹn tán. àwọn náà mú fọ́mọ àtẹ́bí ń bẹ̀. àwọn ọmọ ó dunnú ẹbí ó dunnú àbí. wọ́n mú bàbá kan lẹ́kọ̀ọ́ lọ́dún kan. wọ́n máa má díke chukwu dì mẹ́mẹ́. ó ti yé yín evans. wọ́n sọ ìdẹ gbẹ̀ngbẹ̀ ilé tó gbé kalẹ̀ ibi tó gbé sí nínú estate ìdẹ gbẹ̀ngbẹ̀. mò ń bọ̀ mò ń tẹ díẹ̀ díẹ̀ ni. gbogbo àwọn tí ń ta ríngèètì afẹ́ mọ́ fojú onírin wò wọ́n mọ́ báyìí. gbogbo àwọn tí ń ta aṣọ ń gbági ẹ̀rù ti ń ba kálukú. ẹlòmíì kò ní fojú pírẹsẹ́ńtà wo ti àmì yìí mọ́. wọ́n ní ẹ mọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ àwọn pípù yẹn lẹ́gbin jere. èlò ní ń gbà lówó oṣù. àmbásádọ̀ mélòó ló ní ẹ fura. ayaya wọ́n ti pa àwọn ìyá ìyàwó olúwẹ̀. tọmọ yín tẹ̀lé kiri yẹn ṣèṣepọ̀ ń ṣe yáúyáú. ojú ọmọ yẹn gangan. wọ́n lè ti pe baálé òkìkí adé. ọmọ yín ibi tó ti ń lọ ń kọ́sẹ́ yẹn. ok ìdòwú ò ní choice ń tiẹ̀ kódà kò ní mọ́sálásí. n tí ya àdòwò sọ ni pé nígbà tí ò ti lo àbúrò rẹ kò lè lòdò. oúnjẹ kan náà ni ọjọ́ ń jẹ. omi kan náà ni ọjọ́ ń mu ọjọ́ ń wẹ̀ ni. ẹ filẹ̀ gbà wà láàbá pọ̀ ní fún ọ láàsọ o lóbi tò tọmọ kékeré tàgbà. ẹ mọ̀ bú àwọn tí ń sọ púpọ̀. ibi ayé dé ni. dírẹ́fà ni mí ọ̀kan lé ayé mọ́ báyìí. ojú àwọn èèyàn ti go. wọ́n ti ní association of yahoo.

0: pẹ̀lú ẹ̀sùn olúwa ọ̀pákì.
1: Màá sójú òpó àwọn èèyàn ti ń pè mí.
0: Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà gbogbo yín lẹ máa kéré ọjà délé.
1: Ẹ wá tún gbọ́ o, ẹ tún wá gbọ́ o, ẹ gbọ́ o. Ibi tí ń yà mí lẹ́nu gangan rèé o.
0: Yọlá lolúwa mi o.
1: Gbogbo wa ni o, gbogbo wa ni o. Ẹn tí wọn parọ́ mọ́ lóòótọ́ ló ṣe o, lóòótọ́ ló hùwà tó fi ṣe ẹ̀gbọ́n yẹn ká dẹ̀ pẹ̀tẹ̀ sí ni tó bá dé padà. Ẹ ó lọlé ńlá. Ẹ wọ́n ló gbẹ̀mí èèyàn ni o. Ẹ ó wá dé ẹ kàn kó mọ́ra padà ni. Ẹ̀ ń tán ló kidnap ó jí ìyàn gbé bó ti dé lẹ kó mọ́ra. Funny enough ẹ wà mọ́ rí lọ́dọ̀ àwọn èèyàn ńlá ńlá. Olórin ó mọ̀ kì í olórin ó mọ̀ kì í òun ló ti ṣe òní gbé ní mọ́ wọ́n gbala àwọn mìíràn máa ní fowó ń ṣe orí. Ó káàbọ̀ láti ibi tó lọ gbogbo àwọn tó ti lókọ pàwá tánà ti rebẹ̀ gbogbo àwọn tó purọ́ mọ́ wọ́n tó ní wọ́n parọ́ mọ́ wọn ni tán sì mọ̀ pé òótọ́ ni.
0: Ódà kásẹ̀ lónìí kásẹ̀ lọ́dà ara ọmọ mi kú.
1: No ok ẹ gbọ́ ṣe wọ́n kọ àwọn kan wọ́n gbọ́dọ̀ àwọn kan ó mọ̀ pa àwọn kan lẹ́kún làwọn ò fi mọ́ ráyọ̀ nù lé tiwọn. Tọ́lá yìí lẹ sọ pé èyí fọjẹ́ èyí fowó ìbànújẹ́ èyí fowó ẹkún rajẹ̀ rìn but àwọn ń dunnú náà àwọn tẹ́ ń sọ yìí náà ń lo best car náà 07 0 5 2 3 9 4 9 080 97 odometa 949 +234 90 62 odometa 949
0: Olómi kọjá ẹran àmúbọ̀rọ̀gbọ̀.
1: Àfà Sulaiman Poli Ìbàdàn ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ o, ẹ pa rédíò yẹn ti wà mbẹ̀ o. Ẹ kú ojúmọ́ sà. Ó kọ yín ìbọlẹ̀ tí ń pè yín. Sá.
2: Òjò látọlọ́ ṣògo.
1: Mr. Òjò látọlọ́ ṣògo.
2: Òjò látọlọ́ ṣògo òjò.
1: Mò ń gbọ́ yín Mr. Òjò látọlọ́ ṣògo. Mò ń gbọ́ yín sà.
2: Kò sí gbogbo ẹtí ìṣerú nǹkan bá ti máa ń láyọ̀.
1: Kò sẹ́ni tí máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ ti máa ń láyọ̀.
2: Ẹni kò sí gbogbo ẹtí yẹn kódà kí ni ọmọ ẹgbọ́n mà gbogbo torí ọmọ ẹgbọ́n yọ padà tán sí ju ayé náà ni.
1: Ti
2: jẹun.
1: Ẹ ṣe ẹ ṣeun.
0: Ṣebolúwa ló ń pèsè. A pèsè fún gbogbo wa o. Ṣebolúwa ló ń pèsè.
1: Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o. Hello. Ẹ káàárọ̀ ẹ ti wà mbẹ̀. Ẹ bá ń pa rédíò yìí àbí ẹyin ilẹ̀. Ẹ káàárọ̀ ẹ ti wà mbẹ̀ ẹ kú ojúmọ́ o.
3: Ẹ mọ̀ káàárọ̀.
1: Yes sir.
3: Gbogbo tí ẹ sọ yẹn ọ̀rọ̀ gidi ni o. Kódà kọ́nà àlá mi ó ṣàánú wa ni elo.
1: Mo wà pẹ̀lú yín ketekete mò ń gbọ́ yín.
3: Orílẹ̀ èyí àti legit àti ojú legit wà ní ọ̀rọ̀ gidi ni ṣùgbọ́n ní máa ń bẹ̀rẹ̀ lórí rẹ̀ pé gbogbo bẹ́ẹ̀ ṣe wí náà àwọn èèyàn kì í ṣe ìbàjẹ́ ẹ̀ náà wọ́n ń dunnú. Àwọn jẹ́ ní ìṣẹ́fún bá àánú bànújẹ́. Àfi ibi nìkan ọlọ́run nìkan lọ́gbà ẹ̀ lọ́gbà lórí lórí àwọn èèyàn náà ìdíyẹn àwọn sì ń dunnú tí mo sì ń kóso ara mi tó wọ́n ń dunnú ó sì ń bẹ̀rẹ̀ lónìí jẹ́ kí n dẹ́kun òṣìṣẹ́ wọn ọmọ nígbà pẹ̀lú ọmọ mi láyè ọ̀pọ̀lọpọ̀ ó ṣe ìdájọ́ fún wọn. Ẹ ṣe ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀.
1: Ẹ ṣeun.
3: Orúkọ mi ni Fúftàm Adéyẹmí láti MTN Nẹ́sẹ̀lẹ̀ MTN Látàyàbá.
1: Ẹ ṣeun ẹ ṣe bàbá ẹ ṣeun. Yóò ṣe pé mo fẹ́ gún nǹkan lẹ̀ láàárọ̀ báyìí. Èmi kàn ní ká tún yabẹ̀ yẹn bàrà kankan
4: wo ni o.
1: Hello àwọn tán.
4: Ẹ káàárọ̀ sí.
1: Ẹ kú ojúmọ́ mọ́ mi.
4: Ẹ kú ètò.
1: Ẹ ṣeun o.
4: Ẹ rí léwọ̀ lágbára ọlọ́run.
1: Àmì àṣẹ Odùmọ̀rẹ́.
4: Kò ní sẹ́ mi ẹ rí mi sọ.
1: Àmì ọlọ́run.
4: Ọpọlọ yọrù mi látọ̀rọ̀.
1: Ẹ ṣeun.
4: Ẹ rọrọ̀ sí gbé wá láàárọ̀ yìí. Ọ̀rọ̀ tó níye lórí ni. Ẹni tó bá ní ronú. Kò sẹ́ni tí ti ò ní dé bá. Bí èèyàn gbọ́n ti ẹ̀ ó ba. Téyàn sí gọ̀gọ̀gọ̀gọ̀ bí aṣọ odò láyé
1: tí ó bá.
4: Kò sí ohun téyàn lè ṣe fún yẹn láyé yìí tó gbé. Ṣùgbọ́n àsìkò tẹ́ni tí ń ṣe yẹn wọ́n máa dunnú. Ọlọ́run máa gbà sí pamọ́. Ẹyọ kọ̀ọ̀kan lẹ lọ́run máa wá yọ sí. Ọlọ́run wa máa yọ sí lọ́nà tó ń gan òtún ẹ̀mí lérò. Kò sí nǹkan téyàn ṣe tó gbé o. Èyàn sì fowó ẹ fúnra jẹ̀rín.
1: Ọlọ́run
4: wa pẹ̀lú.
1: Àmì ẹ ṣeun. Ọpẹ́ ló yọrù ni láṣọ yìí. Ẹ ṣeun. Ṣé mọ̀ wípé láwùjọ tá a wà yìí náà ni? Ọjọ́ ẹlòmíì ọ̀lẹ́ ẹ̀sìn gan-an wọ́n á mọ̀ wá àwọn yòókù pé à àbí kí leléyìí wà? Bó leléyìí ti ń rí báyìí? Ìgbà tó bá lọ tá a bá bọ̀ tá a bá wá lọ tá a bá bá bọ̀ tá a bá wá lọ tá a bá bá bọ̀ wọ́n lè lóun jí tiẹ̀ ni. Ní ọkọ̀ àwọn ọkọ̀ tí bá ń bọ̀ láti kinní kan ni ọmọ ìjà gbà. Ẹ ó lọ́rẹ̀ gbá ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ó sì pa. Ìdòwò rántí investigation yẹn. Ó yìí pa. Ó pa ọlọ́kadà. Ó sì lọ́ tọ ọ̀kadà. Wọ́n sì ń kí ọládùúgbò. Wọ́n á já mọ́tò tuntun. Wọ́n yìí ń kí ọládùúgbò. Congratulations, congratulations. Ti sọ ẹ̀rí ọkàn nù fa.
5: Nítorí mo ti mọ̀ wípé Ọlọ́run ayọ̀ lọ́lọ́run ta wá.
1: Mo yìí sójú òpó lẹ̀ o, mo sójú òpó lẹ̀ o. Ṣé bí bá a ti kọ́ náà nínú ayé, ṣé bí wọ́n ti pé bá yóò ṣe rí nìyẹn? Kò yé mi ni o. Pé àwọn kan ó mọ sunkún nínú ẹ̀ ni ẹlòmíì ò ti mọ rẹ́rìn. Ẹran tí ò wé pé bẹ́nìkan ọba tí tẹnìkan ọba bàjẹ́ tẹnìkan ò lè dá mi fẹ́ lo wọ́ọ̀dù yẹn ni o ni mo fi padà sí pé àwọn kan mọ̀ sunkún àwọn kan mọ̀ rẹ́rìn bá a ti kọ́nu ẹ̀ ló ẹ̀ káàárọ̀.
6: Ẹ ló ti àmúyù.
1: Ẹ kú ojúmọ́ sà.
6: Ẹ káàárọ̀.
1: Yes sir.
6: Ojú ò ní kí ọpọlọ yóò ní dárò.
1: Àmì àmì Ọlọ́run sà.
6: Ọpẹ́ yẹn ló ń sọ̀rọ̀ láti ibì kan.
1: Ẹ ṣeun.
6: Ẹrí ọ̀rọ̀ tẹ̀ dálẹ̀ láàrin mo máa láìkí ẹ̀ pọ̀ o. Ṣùgbọ́n wá àwọn wo là ti wà. Kẹ́hìn gbọ́ ni.
1: Mo wà pẹ̀lú yín.
6: Ṣé ẹ rí àwọn tó ń ṣe kò kárí Hajj àti Jerusalem? Àwọn ejẹ́ǹtì yẹn àwọn gangan lọ́ba yìí jẹ. Ẹ máa gbọ́ mi dáadáa ẹ kò yé gbọ́rọ̀ mi o.
1: Ok sir.
6: Ẹ wò gbà kan ẹ rí i pé àwọn bàbá wa tó ti dàgbà tán ti gba ọjọ́ ti ń dalẹ̀ làwọn sábà gbọ́ pé wọ́n lọ sí Hajj ẹ bá wo ìsìn mo fi kristi sẹlẹri àwọn onígbó oǹkólò òjìbìtì nkankan àwọn iná ń lọ bẹjù nísìn àwọn alága gáràjì mí gan rán girlfriend rẹ lọ. Tó yẹ kákun tẹ́ pé wọ́n ní ẹyẹ ẹ̀ka tíra kan délẹ̀ ẹ rí pé ẹni máa rí jẹ́yàn mẹ́wàá lọ lọ́yọ̀ọ̀sẹ̀ kì í gan tí ó máa lọ. Èmi ò lè fọ pátí àánú wọn. Tó kí n bá wọn tí wọ́n bá tún wáá dé náà ilé ọtí náà wọn parí ìgbẹ̀mí ayé wọn sí. Wọn ò láwọn ti sábàkà náà. Ìlú yìí ó nídi ìstrọ̀tọ́rì gidi o. Táwọn ìjọba máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹnìfọ̀tàn bá fẹ́ kó máa lọ Hajj gan nísìn. Tẹ́lẹ̀mẹ́sọ̀ ọ̀pẹ tí ò bá ti lè ka odidi Kùránì kan tán yányán. Mú fáìlì rẹ̀ kan yá dàgbó. Bàbá ìtú ti ń dé kán tún máa gbó tu gbogbo ilé ọtí pátápátá. Ẹni àlàjì tàn bá ti ń bá débi sábàkà Nàìjíríà fọ bí ṣe ẹ̀wọ̀n jẹ́rẹ̀ẹ́ ni ká máa fún wọn. Ẹ dàbọ̀.
1: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun láti di kan. Ọ̀rọ̀ mà tó wà ń bẹ̀. Ọ̀rọ̀ mà tó wà ń bẹ̀ yẹn. Ṣé ká tún wá lọ bẹ̀ yẹn láàárọ̀ yìí ni wọ́n tún ti gbé mi lọ́ọ́ bò mí o. Ó lè mọ̀ ìyá wọn o. Wọ́n ti gbé mi lọ́ọ́ bò mí o. Oh God. Ẹ jẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà yìí ná.
5: Lórí mo ti mọ̀ wípé Ọlọ́run ayọ̀ lọ́lọ́run ta wá.
1: Ọgbà tí ń bá ti ń kú lẹ́ka kéde àti ìpolówó ọjà yìí. Mo sì sójú òpó lẹ̀ ní o.
5: Wọ́láyé tàwa ká má ṣe mi kankan má ṣe jaya. Ṣé rere fún mi bàbá o? Ṣé rere fún mi? Bàbá bí agunyé. Ṣé rere fún mi bàbá o?
1: Màá sì padà sójú òpó ni o. Ṣé yìí ọ̀dọ̀fín. Màmá rọ̀ sí dáadáa dérìn tán.

0: àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yéé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ń fi tarukù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Scrap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 andu wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle Dr. Scrap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
3: Mami tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn ẹ wo ó mọ́ gidi gan-an ni.
4: Ó lè mọ́ lójú lóòótọ́ ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ni o má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
7: Me and Maggi,
6: so good together.

0: káàbọ̀ padà. Lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà.
1: Dékó lóko máa lè roko, òde kọ́ lọ́nà máa lè yẹna.
0: Bẹ́yìn bá ṣe ń darapọ̀ ọmọ wa, ohun tá ń gbé yẹ̀wò.
1: Dékó lóko máa lè roko, òde kọ́ lọ́nà máa lè yẹna.
2: Mo bẹ̀rẹ̀ jọ.
0: Ohun tá ń gbé yẹ̀wò lórí ètò lóòrò ni.

0: ẹ mọ iye ọmọ ṣẹ o lọ kọṣẹ ni o lọdọ ọga lọ fojú ṣiṣẹ yóò sì ti jí gbogbo ọjọ ọga tán
1: baba ti da
0: n ji lọ le diẹ diẹ ni
1: lọba tó ràn
0: ọga lówó náà
1: olúpèsè ni
0: wọn lè mọ pé mo mú bákan làwọn náà ṣe lówó
1: mo tún ti dé
0: ta mọ ibi táwọn náà ti lówó tiwọn
1: lórúkọ jésù
0: kálukú mọ̀ ń jalè ara wọn mọ̀ ni
1: inú bẹ̀rẹ̀ lórúkọ jésù
0: ntọ́mọ̀kù tá a mọ̀ ń sọmọ̀ nìyẹn ní ìsìn àbí mo parọ́ ni the word kálukú mọ̀ ń jalè ara wọn mọ̀
1: náà.
0: 0705 meji odo meta 949 08097000 949 plus 234962000 949.
1: Kábíyèsí rẹ̀ olú.
0: À ń ṣe ìkéde àti ìpolówó ọjà kan sí.
2: Ọmọ ẹ̀dá.

0: ọ̀pọ̀lọpọ̀ òbí mà wípé ọmọ òun gbé ọjà burúkú tí wọ́n ní ọmọ gbé mọ́.
1: ọgbọ bíbíwọ náà mọ pé tó bá ti mú tán ọmọ bá rẹ ọmọ bí ó sì mọ sí ra dáadáa ẹ fi ilẹ ní torí pò ní ń bọlé ni o
2: ẹtí ò bá bọlé yọ gbọ bá bá láyà láyọ ọrọ ngbọ ọrọ bá fẹ jẹ ó sinmi jọ kan yóò pinnu pò wọn fi ilẹ.
0: ọ̀pọ̀lọpọ̀ òbí ìyá ọ̀pọ̀lọpọ̀ ìyá mọ̀ wípé ọmọ òun bó ti ń jáde òun ó mọ̀ pé ibi oní kíní ti bí ní lọ
1: ẹ̀yìn bẹ̀bẹ̀ ẹ̀yìn náà mọ̀.
0: àmọ́ torí wípé tí jíjẹ ó ti jáde nìyẹn
1: ẹ mọ̀ pé ibi tí jíjẹ ọkọ mi báwo ni sí ò sí ọba labala nígbà ò bá dé láàárọ̀ ọjọ́ kejì.
0: Mimi sati amiu mi a wan so gbe le ni sin somo won o kawe ni e bo kawe ko ri se awon ti lo re ngba awon kan tutu lodo awon la toti se n ton ta pada awon yen won gbo nti won won gbodo soge aworun yen ti po ju ma basking eje kini run te wan juwe fo mo yen ọkùnrin tí ó parí tí ò tí ìríṣẹ́ tó ń tẹ̀láwọn bricklayer wọn jọ ń kọ́lé èkó ni òkè adésínà òkè kan náà ó ti sọ̀kadà rí èé sọ̀kadà nìkan ó ti gun alùpùpù rí mc bàmù yìí ọmọ ọmọ rúwá wà bí kò ní fi bọ́stọ̀bù kan pé méjì láti géètì títí dé podó kọjá podó lọ sọ́hún bí pẹ́ ń lọ́nà jẹ̀bù ègbé èèyàn dédé ayùn rẹ̀ ń tiẹ̀ ẹ̀rù dé ayùn rẹ̀ ti máa ń bá tipẹ́ ibì kan bí odò ọ̀nà kékeré mu ènìyàn ti tọ́ọ̀nù padà ń padà bọ̀sọ̀ náà ní gáràjì ni ó tún gbà ó tún di géètì géètì náà sì wóró odù. ngá wọn yìí pe ní gáràjì délẹ̀ láyé wọn. ó ta ọmọ jòrí èèyàn ọta. àwọn yẹn tí wọ́n ń gbà wọ́n kàwé tí wọ́n ni wọ́n fi ń gbà ọmọ tí wọ́n ti lọ skul ẹwẹ ẹ sáfilẹ̀ mo ti ra lápútọ̀pù fún àwọn òbí ìyá ní júwe fọmọ ẹ pé ṣé wọn náà ò lè ṣe ní táwọn ọ̀rẹ́ ń ṣe ni ìyá yìí ti pọ̀ ju ìyá yìí ti pọmú fún rẹ̀ lọ skul bẹ́ẹ̀ bó sọ̀rọ̀ gbowó.
1: ayaya.
0: àwọn tí ń láwọn fẹ́ ọ́zù lórí pé káwọn ó trend ìgbékúgbé ni wọ́n ń gbé ẹlòmí ó kàn wò hàn ọ́n yóò sì gbé artist kan tó lógo yóò sì kọ́ sí báyìí mi ìṣó rest in peace ẹni ẹlẹ́ni ń bẹ láyé ń sùn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ńlé ni. àwa ní fọ́lọ́wà ìkánjò ní ó kàn parọ́ ni ọmọ ọlọ́mọ tán bí ó lọ́mọ yẹn ti kú ọyẹ́yà.

0: Olúwa o.
1: Amí.
0: A ní gbogun lọ o.
1: Amí.
0: La lúrú tó wà nínú gboro yìí kò ní kó wa tọ́nà tó mọ́ o.
1: Nbá mi.
0: Ebi ò ní pa wá o.
1: Amí.
0: Olúwa ọba tún Nàìjíríà sí o.
1: Amí.
0: Gbogbo àwọn tó ń fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ń fìyà jẹ ọmọ Nàìjíríà. Wọ́n ní pátápátá ni eégún daṣọ borí. Pátápátá ni ilé ó gbé wọn mi o. Amí.
1: Sáwọn kan ń fìyà jẹ.
0: Amí. Èmi ọmọ jẹ́ ẹ̀yin wọn fìyà jẹ ọmọ Nàìjíríà. Sami. Forobẹ́yìn wà nù wọn. Táborúkọ yín kún wọn lórí àdúrà.
1: Èlò lágbára tèmi.
0: Nígbà tí wọ́n pé tí wọ́n kàn án fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ebi ẹ̀yin ni ọ̀gágun. Ẹ̀yin náà lálágbádá. Ẹ̀yin náà lolóṣèlú.
0: Nígbà tí wọ́n sọ pé mọ̀ pé ìyá jẹ
1: ọmọ Nàìjíríà.
0: Wọ́n ní ibi ẹ
1: torí ọ ní àjàlá ta ní ọ
0: ibi ẹbára yín dé ó ti tú ọdún mélòó ní sísí ìjọba olóṣèlú ti bẹ̀rẹ̀ ní nàìjíríà
1: 1999
0: ọdún mélòó ní lónìí
1: 32 years
0: lẹ́yìn 32 years ìgùrùkù àṣẹ tó gbọ́n láàrin yín mọ́ ní nàìjíríà tó lè tú nàìjíríà sí tó jẹ́ pé àwọn ológun ní tẹ́ ń pariwo wọ́n bàjẹ́ kò wá sẹ́nu wá lè tún nàìjíríà ṣe.
1: Ẹ ṣe bẹ́ẹ̀ yẹn alágbádá tó dolóṣèlú náà lẹ́bàá wa tún ṣe.
0: Ẹ̀yin ò ṣe dìbò fáwọn èèyàn gidi.
1: Sáà dìbò fẹ́yàn gidi.
0: Ṣé dìbò fẹ́yàn gidi lè fífi ń pa yín.
1: Ta ni ìṣèyàn gidi tá dìbò
0: fún. Àwọn tẹ dìbò fún ìṣèyàn gidi.
2: Ó dà ẹ jẹ́ ń béèrè pé ètò ààbò mẹ́ ìkíní ọmọ ológun fẹ̀yìntì ni yín. Ẹ tiẹ̀ ṣe pọ̀ pẹ̀lú IBB ńgbà náà ètò ààbò sì mẹ́ ẹ baálẹ̀ gúnnà rìsà ni yín bàbá wo ní tológun bàbá wo ní tí o ní ìbílẹ̀ náà dé méjèèjì ló kàn yín kí ẹ ṣe tí ètò ààbò wá rí báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń pariwo pé ètò ààbò mẹ́ ẹ wọ́n ní àwọn agbésùnmọ̀mí ò jẹ́ rímúmí àwọn ajínigbé ti lékenkà kíní ọ̀hún wá le púpọ̀ débi pé ó tún wá ti ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ níjọba àbílẹ̀ oríire ọmọ òkè ogun náà sì ní èṣe tó rí báyìí ibo la ti bù kù kí ló kù tá a ṣe kí lẹ́yìn sì rò pé yẹ a ṣe.
0: Ó ṣe mí láàánú pé abára wa nípò tá a
2: bára wa 27 years.
0: Ó ṣe mí láàánú pé abára wa nípò tá a bára wa yìí. Mo ti ń fi àkókò yìí bá gbogbo àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n wà ní inú wàhálà tí àwọn agbésùnmọ̀mí dá sílẹ̀ ní agbègbè ògbómọ̀ṣọ́ ọmọ oríire mo fi àkókò yìí bá wọn dárò lágbára ọlọ́run àwọn tó kọ àpàdàdé láyọ̀ àtàlàǹfíà. Mo ń fi àkókò yìí náà bá gómìnà wa ṣèyí Mákindé dárò ó ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà kò lè ṣe ju ohun tó ń ṣe yẹn lọ àfi tábà kúrò tán ara wa jẹ dípò ṣàgbára lọ́wọ́ ẹ̀ ṣẹ́rí a ti wọ̀ ọ́ a dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ̀ ọ́ ohun tí àwọn mọ̀ nípa wàhálà tó bá láàrin ìlú òun ni pé tí wàhálà bá wà nílùú kan tí wàhálà yẹn bá fi kọjá oṣù kan àtààbọ̀ ìjọba ìlú yẹn mọ̀ ń pa ẹ̀ tíjọba ìlú yẹn bá mọ̀ ń pa ẹ̀ àwọn alágbára kan tó lágbára jùjọba lọ tíjọba ò ṣe é bá wí wọn mọ̀ ń pa ẹ̀ ṣe wàhálà tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ní sí ó dàbí pé ọ̀nà mẹ́ta ló pín sí wàhálà tó ṣẹlẹ̀ ní north africa libya iraq nígbà yẹn tí wọ́n gbàjọba lọ́wọ́ àwọn tó níjọba tí wọ́n sì ṣe fi àwọn tó kọ́jú ẹ̀ sórí ìjọba gbogbo nǹkan ìjagun tí wọ́n ló ń gbà yẹn ló jáde síta sọ́wọ́ àwọn tí ò jẹ́ kó jáde sí tọ́ndẹ̀ ṣùgbà àwọn tó jáde sọ́wọ́ yìí àwọn là ń pè ní àwọn ajagunta iṣẹ́ tí wọ́n lẹ̀ ń pẹ́ kọ́ máa wábi tí wọ́n ti máa jagun ọ̀nà kíní nìyẹn ọ̀nà kejì àwọn fúlàní tó wà ní òkè wọn ò rí ibi tó dáa gbé àwọn fúlàní nàìjíríà wa rẹ́ńjẹ́ sọ pé ayé wà ń bí o tẹ bá lè wàá ràn wá lọ́wọ́ o ilẹ̀ tó dá wà ń bí ẹ máa bọ̀ kẹ wàá ràn wá lọ́wọ́ ọ̀nà kejì nìyẹn ọ̀nà kẹta ohun tá a gbọ́ àlẹ́jẹ́ lè tí wọ́n sọ lórí afẹ́fẹ́ tí wọ́n ò sì tún yé sọ pé àwọn alágbára kan nílẹ̀

0: àríwá gbà tó fẹ́ dìbò gbà kan tán ri pé ó ṣe ṣe ká máa rí ilé wọlé ìbò wọn ránṣẹ́ pé àwọn agbésùmọ̀ mi pé kán wá máa da ìjọba láàmú gbà wọn dẹ̀ ránṣẹ́ pé wọn gbà tí wọn gbọ́ tán lórí ìjọba àdéhùn bóyá àdéhùn tí wọn ṣe fún wọn o wọn ò mú iṣẹ́ ní o tàbágbára wọn ò ká wọn o wọn ò lè kọ̀ntró wọn mọ́ ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó pín sí nìyẹn ìdí tí mo fi wá sọ pé tí wàhálà kan bá ń ṣẹlẹ̀ nìkan tó bá ti kọjá oṣù kan àtààbọ̀ ìjọba mọ̀ ń pa ẹ̀ ló dá sí pé wàhálà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó jẹ́ pé ìjọba tó gájú ẹ̀ ni ìjọba tó létò òye kan ti fi òpin sí ṣùgbọ́n ó dà pé ìjọba náà wọ́n ń rí wọ́n ń jẹ nínú tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní bẹ́nẹ́fìtì nínú wàhálà tó ń ṣẹlẹ̀ yìí.
1: ẹ̀sùn lẹ́fẹ́ ń kan ìjọba yìí o.
0: tí n bá fẹ́ tukàn wọ́n ṣe wọ́n purọ́ ni tí wọ́n bá máa rí bẹ́nẹ́fìtì lórí ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé bí wọ́n ṣe ń pa èèyàn lọ́tùn tí wọ́n ń pa èèyàn lẹ́sìn tí wọ́n ń pa èèyàn níwá tí wọ́n ń pa èèyàn lẹ́yìn yìí tó dáa.
1: ṣùgbọ́n àwọn náà
0: bí mo ṣe ń bọ̀ báyìí ṣe ni mò ń wò fòfòfò pé mò ń wọ̀ tún mò ń wò sí mò ń wo wáyé tí wọ́n ní mọ́tò kan tí wọ́n ti tú sí lójú màá sáré overtake kọ́ àwọn kò fẹ́ bọ́ mi páàkì mọ́lẹ̀ kò ní sọ kalẹ̀ ni a lè sùn ká fẹ́ dàn lórí òróǹro a lè sùn ká ti ju méjèèjì kò rí báyìí tẹ́lẹ̀ ẹ wá ń sọ pé àdúrà ni ká máa gbà àdúrà kọ́ la gbà o àwọn afúnra wa lájáde.
1: àwọn agbésùnmọ̀mí yìí gbé ọ̀gágun fẹ̀yìntì kan ọ̀gágun rabi wọ́n sì tún pa á kódà ìyàwó rẹ̀ sì wà lọ́dọ̀ àwọn agbébọn kí ló dé tí ó le fún àwọn ọmọ ológun báwọn èèyàn ṣe ń sọ pé ṣé ó ti wá léwu tó bẹ́ẹ̀ tí wọ́n ń wọ bárékè táwọn ọ̀gágun náà ò
0: tiẹ̀ bárékè kan wọ́n ti gbé o wọ́n lọ sí ìlọ
1: ti bárékè ní ti àwọn apá òkè ọya lọ́hùn tí wọ́n máa lọ kojú àwọn ọmọ ológun wa títí rábè wọ́n lọ
0: wọ́n lọ sójú ọ̀nà ni wọ́n gbóhùn àtìyàwó ẹ̀ ohun tó bà mí nújẹ́ jù ni pé ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wọn ò gbọ́dọ̀ gbé méjọ abàtúrí méjọ jẹnẹra
1: bó ló ṣe wá
0: jẹ ẹni tó bá ní ránkì méjọ àṣàlẹ̀ èjìká ẹ̀ ibi ẹ̀kọ́ tó ní àti gbogbo ohun tó ní wọn ò gbọ́dọ̀ gbé abàtúrí méjọ jẹnẹra wọn tún wá gbé nìyẹn ṣe bí nínú iṣẹ́ tàǹṣe yìí wọ́n máa ń pa àwọn kan ní reserve pé tí wàhálà bá dé wọ́n á pè wọ́n pé kí wọ́n wá bá wọn yanjú wàhálà tó wà ń gbòòrò ọmọkùnrin sì wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ tó wà nínú military wọn ò rántí pé ẹ̀kan ṣètò bọ́n ṣe bá gbàálẹ̀ ọ̀gá ló jẹ́ mú gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn ní ìsinmi because ohun tó fi retire omi nǹkan ti ju àwọn tó wà ń bẹ̀ lọ ló jẹ́ kó retire bóyá lọ́jọ́ orí tàbí ní àsìkò tó gbá oyè ṣùgbọ́n ohun tó bà mí nújẹ́ ìyẹn kò bà mí nújẹ́ ohun tó bà mí nújẹ́ jù ni pé ó kú síbẹ̀ so many things ló lè pa ó lè jẹ́ pé irú èèyàn tó jẹ́ inú ibi tí wọ́n wà yẹn kò bá lára mu ó ti kó àìsàn tàbí kó yẹ pé ìjóge jẹ tàbí jẹ́ kó yẹ pé ìbẹ̀rùbojo ó ti mú kó ní hypertension àwọn nǹkan tó lè pa nìyẹn ìyẹn òtún tí wàá tún dẹ́rùbà mí púpọ̀ o wọ́n tún wá gbé òkú ẹ̀ wá sílùú àwọn ọmọ agbésùnmọ̀mí wọ́n di ha mọ́ra wọ́n gbé òkú ẹ̀ wá sílùú kò sì sí ohun tí wọ́n lè ṣe fún wọn wọn ò dẹ̀ lè mú wọn wọn ò lè dá wọn dúró ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi tó dá sí wípé
1: sáwọn ológun wa ti yàtọ̀ sí gbà àti
0: tó dájú wípé ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí àwọn ọ̀gá wa mọ̀ ń pa ẹ̀
1: àwọn ọ̀gá yín
0: àwọn ọ̀gá àwọn tó jẹ́ ọ̀gá gbogbo àwọn ọmọ nàìjíríà ni ṣé báwọn tó ṣèjọba lọ̀gá wa.
1: àwọn tó wà níjọba ìjọba ni àwọn ń fọmọ ológun ránṣẹ́ wọ́n ń kó gbogbo àwọn èròjà ránṣẹ́ ó sọ iye bílíọ̀nù tí ó ná wa lórí ọ̀rọ̀ ètò ààbò bíi 50 ìkọlù ni àwọn agbésùnmọ̀mí nìkan dáṣe lọ́sẹ̀ tó lọ yìí láàrin ọ̀sẹ̀ kan.
0: kí ló dé táwọn aláṣẹ nínú sọ́jà ò sì pàṣẹ fún àwọn ọmọ tó wà lábẹ́ wọn pé bó bá ṣe máa rí ni kó rí.
1: ṣé wọn pàṣẹ tó wà yìí.
0: tí wọ́n bá pàṣẹ bóyá wọn ò fi agbára sí àṣẹ yẹn nídìí bóyá wọn ò fún wọn ní nǹkan ìjagun tó tó.
1: Sunday Igbowó wá sọ̀rọ̀ kan o pé òun ti dá ìlú ẹkùn lẹ̀ ẹ tú òun lẹ̀ jẹ́ kóun wọgbó ìlọ káwọn jọ mú nǹkan lẹ̀ òun ó rẹ́yìn gbogbo ohun tí ń ṣẹlẹ̀ fún tilẹ̀ yorùbá o. ndo ya lo ni akoda re ti so pe awon fun lase sugbon gomina o ti so pe bo ni oju le fi wo oro ti Sunday Igbowo yi se ka wa ka won mologun ti Sunday Igbowo ke jo se
0: omo mi dada ni Sunday Igbowo omo mi dada ni akikanju ni ekun abijawara ajanajegun ajegun jerani sugbon teyan ba ni nkan si ko gboro duro de pe kenin kan fun ni o da lati lo sai ko yi te pe oni nkan si to ba di mora ni oru to lo sibe to lo gbe meta jade ni awon omo yen to ohun re o mo ti gbe meta jade o gbogbo oru abere si gbadun a ma gbo won ti leyin ni
1: yero ke komo ton sele bi ta koko
0: ko si to ba se yen ki lo sele bi ta koko won ku awon omo fun bi odun bi osu meji bayi o wa lo be o fi emi ara ewewu o ko meta jade nu won e wa den ijoba lo fe mu ki ijoba e kuku wa mu gbogbo awa yoba sugbon won ti ro ra won omo yi ko ron ko sanu wa ni won ti to se lubo sugbon ti mo ri to da mi loju pin ni pe lori oro yi o se Makinde ko lagbara lori e tori pe se mi wa Makinde ko control lopa ko control civil defense ko control rest safety ko control awon prison officer ko control
1: awon eyan so awon
0: immigration ko control eni suru immigration ko control won custom ko control won
1: okay
0: aban to do wa control o treasury tabi air force
1: security voting ko
0: won tun je mo gbe won tun pe security in the tun pe ni security council mi pe ohun ni oga wa parapa ni pin oyo ohun de ni abo oyo wa lowo e
1: okay
0: won wa fa abo oyo si lowo won wa fa gbara si lowo won fi abo oyo le lowo won fi agbara le lowo tori pe awon to ma wa nu security vote oga logun wa nbe oga lopa wa nbe
1: owo security vote nko
0: eh won na e bele lowo e owo ele ti bere yan ti towo temi
1: ngbon ti won so di pe awon gomina ta nkun security won lagbara nko
0: awon ti o fun won lagbara won fe kun nawo yan security
1: ki won wa ni won mo bi se
0: don be kon fi ta fi aye ni because owo security vote ton ba na security won gboro lagbara lori awon ton na fun e gbo ni si pe gomina state kan o lo ko ogun oko fa won lopa o gomina state kan o over civil defense ni moto many o igbogbo ma to nfun won yen o fi na won lowo ni njo le pre commission of police ni boya ko so ko lopa lo si idi ayun re won na won gbo ni commission of police a pe dpo ni na re pe police on ground iya so do on ground fun is terrible look I get back to you o gbodo gbase lodo ig
1: okay
0: because ig lo guy ig lo le fun ni command igba to wa gbase lodo ig no se transmit si the people move out igye la won lopa na
1: kilo na bayon bi tin kan de duro
0: oni abayon
1: nigba te yin wa ndi se ologun diru e se ru e ti sele ri ogbon wo le mo nta se oro
0: agbisun won pe awon kan ni matasi ni ngba kan mi mo boye gbo
1: yes
0: ni kalu nigba ti wa laye le laye general abacha columban forun ke omo luabi eyan dada o ba pe inspector general police ba na pe what's happening kanu I want this thing to stop ngba won pari air forces ruling council won no nse lowo lo pe awon oga logun bi meta pele pe within now and next 2 weeks I don't want to hear matasini again laarin osu ke matasini wole o won po lu ikan ni anini ni edo
1: yes
0: laaye oga olopa moya boya yanga bi kilo ko dun lo pa ramu e gba ton fe wo bo se wo am for sister in kasun gba ni jole lo ni oga wa lori lede wa ba wole ig bi asanini bi asanini I want anini before next week Monday. Won ri anini mu
1: se pe ka re tinubu na kuku bo se pade kan so fun awon
0: kon paje fun e wo gba ti won ba ilu je ni odi ki se won ba di won pa soja media melo e mu awon to pa soja wa wo won wa e mu awon to pa soja wa mu won wa te ba mu awon to pa soja wa ma ko lu yin o won daun kon ma ba pa soja mi ke lo mi ba ma se betan mo en tu ye ko pase o pase
1: sha se la nduro de lorile de bayi teto abo fi ri
0: bayi eh eh ajo so ni o e je ka jo wo boya se ka duro ni o boya ka si ma wo ni o laarin yin o se kan do pase odidi ohun gbagbe nbo le ri tu ri pe won ri soja ko wole ko won lo sade ni ka ma aralu lo sade ni pa soja mo
1: okay e je wa
0: awon soja na nge asi lagbara lati se anything won ni agbara lati fi opin si sun mi ton gbe sugbon wahala to wa lori sun mi o gboju n te ro lo petrol ni en ri ti en yo awon grand money kan wa to wu eju petrol lo to wa ninu gbo wa ti won wa iru sambi sa forest yen te ba mo grand money ti won ko jade nbe afon so pa awon eyan nla lati ile okiri lo de fi nsele teba de national park wana nisi and you know tonga presi se yo kini be e mo ye alumoni tu wambe tu wangu
1: tu le jo mwa alumoni ni afeba ini
0: lomko wani wangu waka kini ibi ti ya wangu mwa posi nye ti wangu le debe nye eri pek bobo yote onja yi wangu le wawo anin bongbo sami safaris ok a wangu la mani tu mangbe helikopta tu mangbe kini wa tu mangu sokale tu wangu mwenye mo won ti wa
1: isroya ine so ba demola yuade ni biti nkan de duo ase june 12 laipe yi iba ten soro lo lekan eni abasha omo lu abi eyan ni bo ti le je pe opolopo wo wa la ma ri ti won tun ni a owo abasha pada de o ti ijoba o tun tewo gba bo le se ri june 12 nsi ati oro abasha te ni omo lu abi eyan ni sawo eyan la ri abasha pe kini kan ni abi awon kan lo ri bi omo lu abi awon kan ri bi pe ki se omo lu abi
0: kini je june 12
1: democracy
0: won dibo ni je june 12 won si ni won kabo won kabo lowo won ni kan ma ka mo won si ni won council bo that is june 12 iyan ti lo o ti pari le ngbo wa pe awon eyan bere so pe gboro kabo yen gboro kabo yen fun wa a gbo nkan kan mo leyin gba ti ti dun 12 ti ku tegun e tira ninu koto ni won se wan so pe bo to daju lorilede nigeria niyan o oga onibogba yen won o se jade ro pe mo ko ni ko wa so tun tere sugbon ka gbagbe yen eh dun 12 ti lo awon ti won benefit lori dun 12 ni si won po nje won wu omo lu abi nje won se dada nje won ranti bi ta ti nbo nje won si ranti ba won tre di olojelu ti won fi gbadun won fi wa won wa fi ya je awon mo Nigeria gbogbo won won tun gba kan bo ni nsin o imi gbo mi mo boya lo to ni boya ro ni sugbon mo kanu wi pe aleje le pe won fe se tenno elongation pe se da vin lo odun meni meni meji a gu se ma lo odun mefa pe ma lo odun mefa o ti pari a ku mo po ile yo fi aje awon odun mefa e je afara mo boya ni ti o tele nigba to ba lo odun mefa tun bo yo si dada iyen won ni won tun gbe bo ni nsin ibi ta won lo se lo ti tun penu pa je gbo je gbogbo awon mo Nigeria ya ni to pe ategbe elewe ategbe oniru ategbe onila ategbe elepo ton ba ti mo pe awon oni lati wahala bo fu dibon pe won pe awon ni 2 years extension gbogbo won no fo so po ti won fo wo si ofin yen now
1: eja rojo eja ambo eko kale

0: ẹ káàbọ̀ padà sórí ètò òṣèlú ìkànnì 32fm 94.9 àkàlẹ̀ sí laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ìbàdàn ìṣòroyà inés ọba dẹmọlá ayọ̀adé gẹ́gẹ́ bí àṣembàlò mo fẹ́ kẹ́ ẹ filẹ̀ lórí ọ̀rọ̀ abacha june 12 abiola tẹ́ǹsọ lẹ́ẹ̀kan.
1: Bẹ́ẹ̀ni wọ́n sọ ní Abacha. Was a chief of the same staff for Ernest Tumunaka, the head of interim government.
0: Mm.
1: For one reason or the other, wọ́n gba ìjọba lọ́wọ́ Tumunaka. Wọ́n sì dolórí orílẹ̀-èdè. Yòókù ó dìtàn. Ìgbà tí wọ́n gba ìjọba 1993 ni wọ́n pe Tumunaka síbẹ̀. Ó dàbí pé 1993 yẹn bíi September or ìrántí mọ́. Wọ́n wá ló dẹ̀ ń pa náà wà ní.
0: Èyí náà wà ní sáfíìsì ń gbà
1: náà. Ṣé gbà yẹn ni wọ́n gbàjọba yẹn. Nígbà tí wọ́n dẹ̀ gbàjọba yẹn, ìwọ̀n ṣe negotiation here and there. 94 látó gbọ́ nǹkan tó ń jẹ́ Nàdẹ́kù. Abacha ti joko.
0: Okay.
1: Ìjọba ti joko.
0: Yes.
1: Kí Nàdẹ́kù tó wá jáde.
0: Dìde láti jà fún.
1: Nàdẹ́kù wá fẹ́ jà fún ìjọba àwarawa. Ṣùgbọ́n wá gbógun ti ìjọba Abacha. Kò dẹ̀ sẹ́ni tí ó gbọ́ pé wọ́n mú dàbọ̀ tí wọ́n fẹ́ fi bẹ́ òun lórí tí yóò ṣe kíni tí yóò gbọ́rùn ẹ̀dúró. Òun náà wọ́n protect ìjọba ẹ̀. Abacha ò báwọn ọmọ ọdún já àwọn tábàṣà rò kò fẹ́ pa òun ló ń kojú ìjàdá nígbà náà lọ́hùn àwọn tí wọ́n sì rò pa àbáṣà ń ṣeun tí ò da ni wọ́n kojú ìjàdá ṣẹ́sì mọ̀ pé àwọn òyìnbó wọn ò fẹ́ ká ní gbogbo àwọn òyìnbó àgbìbìrì àwọn European Union ni o British ni o America ni o wọn ò fẹ́ kí àwọn Africa ká ní lárí wọn ò fẹ́ ká ṣàṣeyọrí ohun tí wọ́n bá rí pé kò ní jẹ́ kí ìlú wa dẹrùn ni wọ́n máa ń bá wa ni wọ́n máa ń fọwọ́ sí wọ́n wà lẹ́yìn àwọn kan pé kó máa gbé ogun tìjọba Abacha sì rí pé tò kí ni ìfẹ́ lè jo òun lọ o àwọn méjì kọjú ìjà dára wọn àwọn méjì ló ń jà àwọn Nàdẹ́kù àtàwọn ìjọba Abacha ló ń jà ńgbà yẹn Abacha ò gbọ́mọ̀ ló jà.
0: Tí wọ́n á lo èèyàn ọmọ ológun ńgbà náà.
1: Wọ́n lò yìí.
0: Tí wọ́n lo èèyàn ọmọ
1: ológun ni wọ́n lò.
0: Sẹ́yìn ní ìtọ́mọ ológun.
1: Sọ wà ní àwọn tí wọ́n lò.
0: Ipa wo lẹ́yìn gan kó ń bẹ̀ ńgbà.
1: Èmi ò lápẹ̀ oyè mi ò pọ̀ láti fi kópa oyè kékèké ni oyè tí wọ́n gbà náà.
0: Ẹ jẹ́
1: rẹ̀. Sọ ẹ wá ní àgbájá kò wò yín ìgbà yín àwọn yẹn lọ ṣètò yìí pé kí ìjọba àgbáyé Amẹ́ríkà kó gbẹ́sẹ̀ lóhun Nàìjíríà owó Nàìjíríà tó wà ní European Union kan gbẹ́sẹ̀ lé. Èyí tó wà ní Britain kan gbẹ́sẹ̀ lé wọn báwo ni àṣẹ ní ìjọba Nàìjíríà ò sì ní forí tán pápá ẹ̀. Wọ́n wá gbé ohun yẹn kúrò nínú government pos. Wọ́n lọ gbé sí individual pos tí wọn ò lè gbẹ́sẹ̀ lé.
0: Wọ́n gbé fóònù ní àsunwọ̀n ìjọba.
1: Tó lè jẹ́ pé ìjọba ló lé yìí. Ṣé wọn kò kówó yẹn jẹ́?
0: Owó tá ń dá padà.
1: Tó bá kó jẹ ní ẹ̀ ní rí nà ó. Tó bá kó jẹ ní gbówó tóun tó ń dá padà ìhun lẹ́ fi sorí re.
0: Gbogbo Abacha
1: ló dá ẹ̀. Tó bá fẹ́ kó jẹ́ ọwọ́ àwọn ọmọ ẹ̀ ọwọ́ àwọn cousins ẹ̀ ọwọ́ àwọn ẹbí ẹ̀ àwọn ìjọba yín tó ń kọjá lọ mélòó nínú wọn lẹ̀ rówó tí wọ́n ní wọn kó jẹ.
0: Ilé tí òkùnkùn wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà gbà náà pé owó yín o mo bá yín kó sápò àsùnwọ̀n ẹnìkan ni o.
1: Bẹ́ẹ̀ ti pa ńgbà náà.
0: Wọ́n pa àṣẹ bíá ní ilẹ̀ tó mọ kí ló ṣẹlẹ̀ tí wọ́n gbà náà.
1: Èmi ò mọ
0: ìyọmọ ológun náà lẹ́tà ń sọ̀rọ̀ ayé ńgbà náà. Ní ṣókí gbogbo owó tá à ń rí padà yìí kì í ṣe pé Abacha jí owó.
1: Kò intention kò jí owó. Ó fi pamọ́ kí ìjọba àgbáyé má bàa gbẹ́sẹ̀ lówó wa ni.
0: Àwọn jẹ́ brothers keeper.
1: Ṣé kò wúlò fún yín? Ṣé owó yẹn wúlò fún yín?
0: Ẹ jẹ́ ń béèrè gẹ́gẹ́ bí National Vice Chairman South West NNPP nígbà tẹ́ ti gbé aṣọ ológun lẹ̀ tẹ́ ti wọ aṣọ alágbádá NNPP ṣẹ́gbẹ́ ń ṣe wà mọ́.
1: Nigerian People's Party my party the best party in Nigeria.
0: Kókò ń sọ́nkọ́ báyìí.
1: Kò ń sọmọ ẹgbẹ́ wa mọ́. Kwankwanso ń sọmọ ẹgbẹ́ wa mọ́ ò ti jọmọ ẹgbẹ́ NDC.
0: gbogbo fila pupa ti lo bayi
1: sori fila gba lori mi iru fila olori lori mi
0: fila funfun fila to lo ba de lele itede
1: kwan kan so ti lo ni egbe mi
0: so mi o ti tan leyin eja NNPP
1: mi o tan leyin eja ba si wa nbe
0: NNPP
1: ati la laga mi akowe wa tele o lo awon to lo awon don fe lo sinu NDC awa yoku wa nbe asin segbe wa lo asin setu a gboruko awon mo ti awon mo ye wa jade ti odo awon INEC laipe
0: se ti se primary ni
1: a se consensus
0: e se ti fa awon mo ye jade
1: awon mo ye wa ti wa ni
0: awon oludije funpo gomina NNPP aduro won
1: se won ti announce it awon APC
0: oh eyin na o de ni
1: be ni
0: kini di
1: security reason
0: gbọ pe boya eto abo oludije yin o de ni abi bo
1: security reason ka won agbe ki awon otawa kon ma ju oko sinu whisper na we no will wa afobu to bo won ni pe ti su eyan ba ta iyan ma ndo bo je ni
0: e wa ndo wo bo oludije yin ara ilu o ti ni ilu ati mo
1: won ya inec o ti ni ka gbe jade awon to ti ni awon na wa loju agba mi won o ti gbe ti mo jade
0: idire ta yin o fi ti gbe ti yin bota
1: bene
0: ta wa la mo mo ye yan un gan
1: ara ti gbe jade
0: ni so kore a need ati ri
1: ah ya ki ti a ti so ni si
0: te ba wo ni gbogbo ipinle to je ti le yoba te eje alaga le lori se ba kan na ni gbogbo won sori to te ba wo awon egbe oselu alatako ni ru ipinle oyo ti wa yi a ri pe meji meji lo moye
1: eyo kokan ti wa eko kan ti wa to je meji meji
0: eyo se parallel lo tun
1: eyo kokan ti wa asi meji meji egbe won duro wa a wa kan pe
0: ta le egbe yin o sise are fun
1: ah bawo na se are venikun so zo mi pa wo le la re ninu egbe wa ni eyin ma du eni suru e ma wo
0: kano te ti ni gomina tele gan
1: eyin je eyin le ba wa gba gomina ngba yen awa la mo gbon ta fi gba goni mi na ngba yen
0: gomina wa nko bayi
1: o ti ku lo sodo awon lagbara agbon ta fi gba ngba yen si wa nu wa a tu fi gba gomina le to nbo yi
0: kano nikan le fe
1: se mo la ni omo ye ni pinle oyo osun nikan na la lo omo ye ti o dibo bayi se mo pe bo to sun o di like pe
0: be ni
1: a lo omo ye lekiti to ndibo lo lo bayi
0: lo omo ye losun
1: a lo omo ye
0: wa le gbe yin o sise fun losun
1: ah adeleke ni o
0: adeleke ni NNPP o sise etosun fun kina de o NNPP ati gomina opinle osun
1: a won ni imole yo alafia yo ntadi muta adehun wa ni ki mi alafia wa ni pinle osun ki imole si wa nbe
0: leve sise gomina ademola adeleke ni pinle oyo omi tuntun 3.0
1: mi o mo npe
0: se o mo deruba yin
1: deruba sana
0: ona bo bimbo adekambi ni gomina ni oni ayo bayi ninu egbe osilu PDP APC na ti won ti pari gbogbo eto ti won na bayi o
1: eje e du si bara ni fun yan
0: APC kilo de tere ni APC
1: kuyewon yo yewon lola
0: kile APC se te bo bi jo won ile ko fa won
1: egbe dada ni
0: okay
1: yo yewon lola
0: kile ri pelu APC
1: un turi yan ade mi na ri
0: somo ye won le fe ni abi
1: o je won ti somo ye won star
0: ah e sa mo ke e sa n gbo pe senator Sarafadin Abiodun Ali
1: so ti announce
0: a se mo gbo pe boya
1: omo mi dada ni Sarafa Abiodun Ali
0: a ti tun lo to la n gbo orisirisi lotun lo
1: si se bi se won ti fakale
0: mo ti oro ijade tan yan
1: yan to go down fakale nse ni ba ma jo ni si pe mi na di baba gomina
0: okay ibele baba sise yin
1: eh so pe ma sise fun o mo lo mo mi dada ni o
0: ba ti n yo le pe boye ti mo bi ti
1: so ba lo jo mo pe te gbe do gbe gbe ti e lo ba wole e mi ndire mo bi omo kan mo bi omo meta
0: okay
1: ikan lo nwa lapa otun ikan lo nwa lapa osi ikan wa ni wa ikan wa leyin so ikan nu wa wole tanio mayo
0: apm wa nko
1: mi o nti le apm
0: egbe osi
1: lati ko ti gbagbuda lati gba ti gbagbuda o tamo yi lati ko ti gbagbuda lule agbo gbagbuda ti lule
0: oludije gomo
1: da da kire jalu kire gbagbuda kan nisin ko pe 30,000
0: seyin le wa fi george
1: a mi ni ma won ni oruko mo ni janu omo
0: gumina seyi makinde e ba wo joba re so to 3.2 ton bere fun
1: ebi o ni pass ati ko sat ma pass di comment lori joba ti koja bayi to pe ko si atuse kankan ti en do wa lori joba le si ni nsin sugbon ise owo won yo ma se kini yo ma to won leyin
0: eja si ojo opo ka mo se ni ala fi bora won 0705-5000-949 abi 0809-7000-949 plus 234-906-2000-949 awon number te lanfani si lati fi pe wa wole iyen ni oro to ni re hello
2: Hello,
0: Carol.
2: I'm going to go.
0: I'm going to go.
2: I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. I'm going to go. Wọ́n fẹ̀ mi wọlé tí wọ́n lọ sí UKF. Àwọn wọ́n mú tí wọ́n punish àwọn wọ́n sá lọ tí wọ́n sá tí wọ́n dápa.
0: Ẹ ṣeun, ẹ fẹ́ dáhùn ìbéèrè o.
1: Àwọn kan kú kọ́lọ́mbà fọ̀rọ̀kẹ́ bàbá ara Rìwánù. Kọ́lọ́mbà fọ̀rọ̀kẹ́
0: Alfred
1: Rìwánù. Kọ́lọ́ àfọ̀rúnkẹ́ Kudrat Abiola, ìyàwó olóògbé ń pè Abiola.
0: Hello.
3: Hello.
0: Ẹlẹ́ Kàrọ̀. A ń gbọ́ yín, sir. Ẹ bá ṣe kánmọ́ kánmọ́ ìṣẹ́jú kan lẹ́ni. Hello. Ẹ kàrọ̀ o.
3: Mo fẹ́ bàbá ń bí bàbá. Nígbà bàbá wa dé di bú tán wà láyé kí ni àjọṣepọ̀ tó wà láàrin
0: wọn. Ọ̀dà ẹ ṣeun.
1: Bàbá mi rí ibi adédúgbò. Bàbá mi dáadáa ni. Bàbá mi dáadáa ni. Torí pé ọ̀rẹ́ bàbá tó bí mi lọ́mọ ọ̀rẹ́ ni wọ́n. Wọ́n ní ọ̀rẹ́ kan tó pa wọ́n pọ̀ gbọ́n ẹ̀. Alásàró ọ̀rẹ́ bàbá mi gidigidi ni Alásàró ọ̀rẹ́ bàbá Adélúwú gidigidi ni Alásàró so ìgbà tó bá wù mí mo lè wọnú ilé bàbá kí n jẹun bàbá wa àti bí ẹ̀mẹta sí ẹ̀mẹrin ni bàbá fúnra ara wọn wálé mi so bàbá mi dáadáa ni.
0: Ti wà ń dèṣe ológun gbà náà.
1: Ìgbà bá de wọn kan pàápà èmi ni bàbá ń gidana wá láti wá fún ọ ní ẹ̀bùn bá de ìgbà náà lọ.
0: Okay. Hello, yeah, IBB. Hello, 0705-5000-949. Abi 0809-7000-949. Plus 234-906-2000-949. Hello.
4: Hello, what's up?
0: Yes, ma'am.
4: Okay, daddy, one year, there is no one. But those are millennials, but only Abasha is not that army. See where that go, Burungane. I see me, anything, you're missing me, sit and go, Burungane. I want you in your dad army. Ah, and I'm more lucky than you, a cushion.
0: Hello?
5: Hello, I'm going to.
0: It's new.
5: Hello, I'm going to call you, not about it.
0: I'm going to, sir.
5: ẹ̀yin olóṣèlú ẹ̀rí bí ẹ bá lu wa dé báyìí bàbá àwọn bàbá wa láàrin iwájú ọlọ́run bá ní fọ̀rán kẹ́ wọn ó ní bílé ayé bá dùn tí ọ̀bà jẹ́ ọlá kúkú jọ wà ń bẹ̀ ni tó ń kàn ń kí òjò pè mí láyà pọ̀ nípa ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ bá lu wa jẹ́ yìí àjọ wà ń bẹ̀ náà ni àbí bó ṣe ń lọ yìí ṣé bó ṣe rí ìdá bẹ́ẹ̀ olóṣèlú tẹ̀ fi olúwa dà yìí tọ́ dáa torí ọlọ́run ẹ ti dojú nàìjíríà dé ẹ dà dé pátápátá látara rán oríṣiríṣìí ẹ̀yin olóṣèlú ọlọ́run ló lè ṣe.
1: Ẹ gba ìjọba lọ́wọ́ àwọn olóṣèlú olórí burúkú.
0: Orí afẹ́fẹ́ la wà.
1: Àwọn kan wà tó jẹ́ yẹn dáadáa. Àwọn kan wà tó jẹ́ yẹn dáadáa. Àwọn tí ò da ẹ ṣètò kẹ gba ìjọba lọ́wọ́ wọn. Ẹ̀yin lẹ lágbára àwọn olóṣèlú lágbára. Ìgbà tí ẹ sọ pé àwọn olóṣèlú ò da, wọ́n ra nkárá ẹ gba nkárá lọ́wọ́ wọn. Wọ́n pín ráìsì ẹ gba ráìsì lọ́wọ́ wọn. Àwọn míì gbẹran ló yálẹ́nu lọ́lọ́ yìí. Ẹ wá lọ́lọ́sẹ̀lú ò da. Ẹ̀yin lẹ lè gbágbára lọ́wọ́ wọn. Ẹ fi àtàǹpà kó yín kẹ fi gbẹ́ni tó bá wù yín síbẹ̀. Ẹni tí ó ṣe Nàìjíríà ló ní rere tí ó jẹ́ tí Nàìjíríà da.
0: Sọ́yà Ines Adémọlá Ayọ̀adé. Nígbà ẹni káwọn aráàlú dìbò yẹn ni tó tọ́. Ẹ̀yin ẹgbẹ́ alátakò náà tó gbéra yín lẹ̀ pé ẹ̀yin náà o ẹ wo bí o kẹ́ dìbò fún wa o ẹ wọ̀ wọ́n ẹ dìbò. Wà ní ṣọ̀kan ṣe rò pé lẹ́yọkọ̀ọ̀kan tí kálukú dúró yìí NNPP ìdádúró Labour Party ìdádúró NDP ìdádúró gbogbo rẹ̀ ń dádúró ADC ìdádúró ṣé ó máa rọrùn bẹ́ẹ̀.
1: Ẹ máa wò ó bọ̀.
0: Ṣó rọrùn bẹ́ẹ̀.
1: Ẹ jẹ́ a máa wò ó bọ̀.
0: Gómìnà Ṣèyí Mákindé pè pàdé kan Ìbàdàn ń jọ́sí tí wọ́n ní gbogbo ẹ̀yìn alátakò kẹjọ ṣiṣẹ́ papọ̀.
1: Wọ́n lẹ́yìn náà wà mí.
0: Ẹ mú fáwọn ìṣẹ́gbẹ́.
1: Èmi ló lẹ́gbẹ̀ẹ́ títí mò ń wòyí lọ́gán.
0: Nígbà tẹ́yìn ò bá wọlé ṣe lèmi ó wọlé.
1: Ṣé ni ẹ máa jẹ́ máa wúbo? Nígbà tí ò bá fi tó September ní sí. Ẹ rí pa àwọn tí wọ́n pín ká yẹn wọ́n á tún papọ̀.
0: Gbogbo yín ó tún papọ̀.
1: Gbogbo wọn ó tún papọ̀.
0: NNPP ò ní bá wọn ṣe.
1: Mi ò sọ pé ò ní bá wọn ṣe. Ṣé o pé mi kọ́ ni NNPP? Ẹgbẹ́ ni NNPP. Ibi NNPP bá ní ká lọ làwọn ò bá wọn lọ tá a bá dẹ̀ fẹ́ bá wọn lọ á kò nu ẹgbẹ́ wọn ṣùgbọ́n ó fi dámi lójú pé gbogbo ìyapa tó wà láàrin àwọn alátakò yẹn láìpẹ́ láì jìnnà wọn á papọ̀ ṣé láwọn tó ń jápa tó ń já sẹ́yìn yẹn ọ̀pọ̀lọpọ̀ nu wọn personal self-fitness ló gbé wọn lọ ọ̀pọ̀lọpọ̀ nu wọn tó lè jáde wọn ti ri pé ibi táwọn jáde lọ kò sọ́nà ńbẹ̀ gbogbo wọn wà come together láti rí pé àwọn jàjà yìí ọlọ́wọ́n dẹ̀ fún wọn jà tó yẹ pé wọ́n bá ṣe nàìjíríà lóore ni o tígbà wọn bá tún nàìjíríà lọ́rùn ọlọ́wọ́n ò fún wọn ṣe ẹni tí ò bá tún nàìjíríà ṣe lọ́lọ́wọ́n ò fún ṣe ẹni tí ò bá ní tún nàìjíríà ṣe ọlọ́run ò ní fún ṣe.
0: ṣùgbọ́n ẹ tá a bá kálukú lohun wọn máa dùn èèbò pọ̀ wọn fi yorùbá kún wọn lo gbogbo èdè kálukú náà ni ó dáa kálukú náà ni ó gbéwé wá síwájú aráàlú láàmú ka manifesto tí ó wàá dàbí ìgbà tí wọn fẹ lọ ṣe exam kí ló dé tí ìyàtọ̀ ń dé àbí kí ni àwọn ohun tó yẹ ká wò tá a fi ní ṣìyàn tá a fi yan ẹni tó tọ́ sórí ipò lọ́dọ̀ aráàlú.
1: tẹ ẹ bá ti lẹnu ní orí ẹni tí wọn fà kalẹ tó yẹ pé bàbá sọ pé ọǹkù sọ pé àtòkè wọn ti ní ká fọwọ́ sí eléyìí kò sí nǹkan kan tó máa jáde láti bẹ̀ ohun tá a bá fọ̀fọ̀ fìlè òun ni fèrè ọ̀fọ̀fọ̀ jáde ṣùgbọ́n àwọn tí ẹnu yín bá ká ní kẹ́ dìbò fún àwọn tẹ́lẹ̀ pẹ́ẹ́nu yín ò kà ṣùgbọ́n kọ́lọ́n kó ṣàánú wa náà ni o.
0: ẹ̀lọ́.
5: ẹ̀lọ́ ẹ̀kọ́ ètò.
0: ẹ káàárọ̀ sà ẹ̀jọba yín rédíò yín ẹlẹ̀.
5: Ó ń wò ó pé kí ibi àbálẹ́ rẹ̀ pé tó lóṣèlú ni wọ́n ọjà bá ń bẹ wọ́n pé tó lóṣèlú ni wọ́n àmọ́ ọ̀dà bí wọ́n kọ́ ìbéèrè aláìmọ̀kan nìyàn torí ó fojú hàn pé àwọn náà ti sọ pé olóṣèlú làwọn àṣírí pọ̀rọ̀ tí wọ́n sọ náà jọ́ olóṣèlú lọ́gbọ́n àbá tó bàbá ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn sọ.
0: táwọn kíní sọ
5: bàbá lamadé sínà wọ́n lẹ́yìn gbọ́dọ̀ kú olóṣèlú yìí o bàbá lamadé sínà wọ́n sọ ajimabi náà sọ pé èèyàn gbọdọ kú sínú òṣèlú yìí ó rírọ pọ jù bẹẹ o ìkan nìyẹn ó di méjì ẹlẹẹkẹta ni wípé olóṣèlú kan náà wọn pèsè rédíò kan jọ kan ó wá ní ẹdá àwọn olóṣèlú mà ni o ni ta ba fe besu jeun o ni ti bi to gun ni ke ya lo o ni ba fe besu jeun ko lo ti bi to gun o n ta ba fe ba won lo se lo jeun ti bi to gun tu tesu ni ke lo to ra won buru jo lo jo jesu lo o
0: ki wa ni bi
5: o lori baba o loro ni baba so dodo ni
1: o to ro lezo o to ro lezo
0: o to ro ni won so
1: One,
0: aja tun wo yi pe hello
5: hello
0: e karo
5: e peto mo ti awon baba na be na be fun wa oruko temi ni adehun ni ta si wa de ka lati ni gara
0: an do yin
5: seri omo araye o fe ro olohun fe ro araye lo fo ni so un lo ro ti baba nso ni se bo bi so ku so lo nda de teyan ni pa abaza baba e ri pe baba ranti baba buhari lo kuna ti so ri baba se so ni okay then no gbo awon ta ti surrender na ta na daru ko pe ninu are pe owo re won gba jade won ta ke ta ni olowo lokere ni gbo won to baba muhari na so ngba na pe abasa ki ki so le so te si una ni baba baba ti so bo yen se si ma won ma re ta te se na fi won ma so pe abasa ju abasa ju awon lo te won fi yen san wa ni won fi n ta ta ta san wa ni e ku
0: ja

0: Hello.
1: Hello, ẹ pẹ́ tó.
0: Ẹ kàárọ̀ o.
1: Ẹ kàárọ̀, pápá dé ń láti yé mẹ́sì.
0: À ń gbọ́ yín mà.
1: Mo kí bàbá tẹ́gbé wá. Nígbà tí wọ́n sọ yí pé ká wo èèyàn rẹ dìbò fún. Ṣebí àwọn tẹ́ ń gbé wa lórí. Ìbáwọn náà lọ padà ń jára lù ní tọ̀mọ́. Ẹ́ gba àwọn èèyàn wí bẹ́yàn àwọn tẹ́ bá fà kalẹ̀ náà làwọn aráàlú ó dìbò lọ. Níbo gbọ́ la ṣe fẹ́ mọ àwọn èèyàn rẹ ta lè yan rẹ ta ṣé wọ́n ń kọ́ sórí di. Aráàlú tí ò láǹfààní àti dọ́dọ̀ wọn bẹ́yìn ó bá lọ́dọ̀ Ṣèyí Mákindé nìsín. Ṣé wáde yìí ó wọlé? Local government lásán wọn fún wa. Kò sí kankan tó fún wa.
0: Ẹ
1: wá ń sọ yí pé ká wo èèyàn rẹ níbo la ṣe fẹ́ dá wọn mọ̀. Tọ́ kọ́ sórí ni bẹ́yìn
0: ó lè fún wọn. Ẹ bá ń dáhùn ìbéèrè wọn.
2: Èèyàn rẹ ó ṣòro dámọ̀ ṣùgbọ́n àpẹẹrẹ lèyìn ó fi dámọ̀ mọ̀ ẹni tí ó fẹ́ dìbò tó gbé ráìsì wá tó gbé èlùbọ́ wá tó gbé gàrí wá tó gbẹ́ná wá ń gbà léyá ìyẹn ò lè dórí ìjọba kó ṣe dáadáa o
3: torí
2: pé fẹ́ ó ra ìbò yín ni o àwọn tí ò lówó lọ́wọ́ láti fi dìbò tí wọn ò rówó láti fún yín gbogbo àwọn tí wọn ń pèjọ tó pé kó wá dìbò yìí ara wọn kan tó pé wọn ṣe pósítà wọn ní nǹkan tó da lọkàn wọn láti ṣe.
0: Ká lè máa lọ.
2: Ṣùgbọ́n torí pé wọn ò lówó lọ́wọ́ mọ̀ wọ́n pé èèyàn gidi ni wọ́n.
0: Ká tó máa lọ torí àsìkò. Ẹ wà lára àwọn tí wọ́n ń jà fitafita fún òkè ògùn ló kàn ń jọ sí. Kí ló ṣẹlẹ̀ sí òkè ògùn
2: lókàn
0: ṣékàlùkù
2: ẹyin máa wò ó bọ ẹyin ò rí gómìnà tí ó bá jáde láti òkè ògùn ohun tí ó ṣẹlẹ.
0: ìwo lẹ
2: wọn bá. ẹyin ẹ máa tí wọn ti ẹgbẹ wo ló ti yàtọ sí ẹgbẹ onígbàgùdá ẹgbẹ wo ló ti fọmọ oyè kalẹ ní sítàwọn fọmọ oyè ni.
0: gbogbo àwọn ń tà ń rí oní méjì méjì ganan sọmọ òkè ògùn ti wà ń bẹ.
2: ẹ lọ sí ẹyin bó ní ìròyìn ni ẹ lọ ṣèwádìí gbogbo àwọn.
0: cnnpp ti fa ọmọ òkè ògùn lẹ.
2: ẹyin lọ ṣèwádìí lábẹ́lẹ̀.
0: ẹ já wa sí lábẹ́lẹ̀
2: báyìí. ẹnikẹ́ni tó bá ti jáde láti òkè ògùn oní gbogbo ọmọ òkè ògùn ó dìbò fún àdẹ̀fà àwọn alálẹ̀ lé.
0: nínú ẹgbẹ́ tí ìbàjẹ́.
2: nínú ìbàjẹ́ ẹgbẹ́ oníkanéjì.
0: tó bá jọ mu lókè ògùn dé prp olùdíje wọn ní prp ọmọ òkè ògùn.
2: ìsókè
0: ṣé bẹ̀lẹ̀ wa lọ.
2: Ẹgbẹ́
0: onígbàná kọ́kọ́rọ́.
2: Ìbò fẹ́ tilẹ̀kùn dáadáa fún wa ni. Ilẹ̀kùn àlàáfíà, ilẹ̀kùn ìdùnnú,
0: ilẹ̀kùn owó.
2: Ẹni ẹgbẹ́ tó bá gbé ọmọ òkè ògùn sílẹ̀ ni màá dìbò fún. Mo ń sọ báyìí.
0: Ó dáa kí ni àmọ̀ràn yín fún àwọn.
2: Àmọ̀ràn mi ni wípé ẹ jẹ́ ká fi àtàpàkò wa ká fi gbàjọba lọ́wọ́ àwọn onífẹ̀mọ̀nà fìkì. Ẹ jẹ́ ká fi àtàpàkò wa gbàjọ lọ́wọ́ àwọn tó fi àjẹ wá. Ẹ jẹ́ ká fi àtàpàkò wa gbàjọ lọ́wọ́ àwọn tí ò fẹ́ràn wa. Àti pé ju gbogbo ẹ lọ ojú òun lálá kan fi sọrí. Ẹ máa sọ́ra yín o àwọn agbésùnmọ̀ mi ti pọ̀ ń gbòòrò o wọ́n ti wà ń gbòòrò bàdàn ẹ máa sọ́ra yín o.
0: Àwọn elétò ààbò wa ti sọ pé kò sí wo wọ́n tiẹ̀ ní bá pé nígbà táwọn kan sọ pé wọ́n sì wọlé wọn ni kẹ́nìkankan má da ìbẹ̀rù sókà ya ẹnìkan.
2: Títù sọ pọ̀ pé mo mọ̀ ẹ́.
0: Iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀.
2: Títù sọ pé mo mọ̀ ẹ́ dáadáa. Àwọn iná dẹ̀ mọ̀ pé mo mọ̀ ẹ́. Báyọ̀ kan sọ pé èèyàn burúkú ni mí o. Márùn-ún tí wọ́n fi sọ pé pítù yẹn àti bàbá yẹn ọ̀rẹ́dẹ̀ ni wọ́n. Ìgbà tí kankan lẹ̀ ṣẹlẹ̀ àti ẹ̀gbúrò bàbá yẹn. Márùn-ún tí àwọn agbésùnmọ̀ mi ò fi gbé ẹ o. Kò sẹ́ni tí yóò dáwó fún ẹ o.
0: Abo ara ẹni là bòlú.
2: Kò sẹ́ni tí yóò dáwó fún ẹ o.
0: Ọlọ́run ó sì mọ dáàbò gbogbo ìjọba náà sì ti ní àfọkànbalẹ̀. Kò jẹ́ bí táàrí mọ láàárọ̀ yọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ His Royal Highness Ademola Ayoade NNPP National Vice Chairman South West tí wọ́n tó ti gbà kan rí jẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn tún ní balẹ̀ ìgúnnu rìsà. Mo lérò pé bàbá tún pè yín gbà mí ẹ̀ tún dá wa lóhùn.
2: A tún wá.
0: Ẹ bá wa bá àwọn alálẹ̀ náà sọ̀rọ̀.
2: Jẹba bẹ bá lálẹ sọrọ ẹni lásán kan náà fi bá lálẹ sọrọ.
0: Látò sanwó ni.
2: Ọmọ
0: tó bá
2: ológun kò ní fowó ara ẹ ra ewé tí ó fi ṣògùn fún ẹ. Babaláwo tó dẹ̀ dífá fún ẹ ní jẹta. Kò ní wá tó bá dijọ́ méje pé mo dífá fún ẹ ní jẹjẹ. Ẹbọ tí wọ́n ní kó rú ò tí ì rú.
0: Ẹ já mọ̀ lọ kó jẹ́ bí àrìmọ lé ní Peter Ola Shupo Captain Pitun Lorukotimi Odeba.

0: àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32FM 94.9.
1: Ago méjìlá ti lo láti ìkànnì 32FM 94.9. Ẹ̀ka san ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìròyìn kan tó wí pé àwọn ikọ̀ adàlúrú ti là kúrẹ́wà bíi 300 níye ló ti lúpọ̀ máwọn aráàlú nípínlẹ̀ Ọ̀yọ́. Nílẹ̀ òkèèrè ilẹ̀ Iran àti ilẹ̀ Amẹ́ríkà ló ti forí oko sọ̀ọ́dúnrún láti tẹnu ìdá ogun bọ akọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórílẹ̀-èdè United Kingdom ló ti fòfin de àwọn ọmọ tọ́jú orí wíwà lábẹ́ ẹni ọdún 16 fún lílo ojú òpó ayélujára. Ìròyìn lágbo amúgbòròdùn àwọn igba ojúmọ̀ nílùú olo ti kọrin reki olóògbé ihun òǹṣerékùnrin ni tó jẹ́ gbajúgbajọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Kọ́lá Oyewo tó pàdánù ẹ̀mí rẹ̀. Ìròyìn ọ̀hún rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ olùbìpẹ́ Fatoye lò ní ìròyìn yín. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti tako àkálẹ̀ àwòrán kan eléyìí tó lọ kiri lórí ìtàkùn ayélujára léyìí tí wọ́n sọ di mímọ̀ wípé àkálẹ̀ ọ̀hún ó náà ló ní í ṣe pẹ̀lú bó ti jẹ́ wípé àwọn ikọ̀ adàlúrú tó jẹ́ ti ikọ̀ làkúrẹ́wà tí àpapọ̀ òǹkà wọn tó tó bíi 300 níye òun náà ló ti wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yun Ayanlade Ọláyinka bó ṣe fìdí ẹ̀ múlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ wípé àkálẹ̀ àwòrán ọ̀hún ó náà ni àwọn kan mọ̀ọ́mọ̀ tí wọ́n lọ rèé ṣe àgbélẹ̀rọ rẹ̀ láti dá ìpayà ìbẹ̀rù tó ń ti gbọ́kàn sókè sáàrin àwọn aráàlú. Ayanlade náà ló ti wá jẹ́ kó di mímọ̀ wípé àkálẹ̀ ohun kan eléyìí tí wọ́n so mọ́ àwòrán ọ̀hún tó ń lọ kiri lórí ìtàkùn ayélujára òun ló ti ṣáájú jẹ́ àwọn àkálẹ̀ eléyìí tó jẹ́ ti ìròyìn ayédèrú níbàámu pẹ̀lú bí iṣẹ́ ìwádìí bó ṣe fìdí ẹ̀ múlẹ̀. Látàrí èyí ló mú kí iléeṣẹ́ ọlọ́pàá ikùn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kó máa jáwé akí ìwọ́wọ́ fún gbogbo àwọn tó bá fẹ́ràn láti máa fi àwọn ìròyìn ayédèrú léde lábẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ wípé ó dá irú aṣọ bẹ́ẹ̀ sòrò ó náà ni yóò jódà ń bá pa níwájú ìdà òfin léyìí tí wọ́n sì tún tẹ pẹlẹ mọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ikùn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni ò ní káàárẹ̀ ihun nínú ìgbìyànjú rẹ̀ láti lè rí pé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ọmọnìyàn ní ti ìbútòrò ìpínlẹ̀ yìí. Bíṣọ́ọ̀bù ẹkùn ti ìjọ Anglican tó jẹ́ ti dáósíìsì ní ti gúúsù ti ìlú Ọ̀yọ́ ihun Olúfẹ́mi Fámi lónìí ló ti pàrọwà sí ìjọba láti lè rí wípé wọ́n pèsè àwọn ohun ìjagun alágbára èyí tó tó kojú ìṣòro ètò ààbò fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó wà lábẹ́lé níbàámu àti gbójú agan ti ìṣòro ètò ààbò tó ń wọ̀yà jà pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó di mímọ̀ bíṣọ́ọ̀bù kọminú níbàámu pẹ̀lú ìgbẹ́nu sókè bó ti jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀ ó náà ló ń pàdánù ẹ̀mí wọn sí ọwọ́ àwọn ikọ̀ adàlúrú báńdíìtì àti ti àwọn ajínigbé. Gẹ́gẹ́ bí bíṣọ́ọ̀bù ọ̀hún eléyìí tó tún ṣe pàrọwà sí ìjọba láti rí wípé wọ́n pakún ìgbìyànjú fún àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lábẹ́lé níbàámu àti lè ró wọn lágbára káwọn náà kí wọ́n sì lè torí wípé wọ́n gbójú agan ti ìwà ìgbésùnmọ̀mí sí iwájú sí aṣáájú ẹ̀sìn ọ̀hún. Òun náà ló tún gbósùbà káre fún iléeṣẹ́ ọlọ́pàá àti tàwọn ọmọ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà níbàámu pẹ̀lú bí wọn ò ṣe káàárẹ̀ láti lè rí wípé ààbò òun náà ló ń wà fẹ́mi àti dúkìá àwọn ọmọnìyàn pàápàá jùlọ láàkókò tá a wà yìí. Lábẹ́ bẹ́ẹ̀ òun náà ló tún fi ọwọ́ ìdánilójú rẹ̀ sọyà wípé pẹ̀lú orí ọ̀fẹ́ olójúmarè òun náà ni àwọn tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ajínigbé gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé àti àwọn olùkọ́ wọn ìyún ní ìjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ona ni won pada dele layo ati alafia be na lo si ton jawe aki wowo fun ijoba ati awon orilede wa Nigeria lati ri pe won o ti owo oselu boro to ni se pelu eto abo ni ti ibutoro ile yi Gomina Bala Muhammed ti ipinle Bauchi ona lo ti pe fun ayewo to nti iwadi to gbogbin to fi mo sise amulo ogbon atinuda ni ti ibutoro

0: ṣáájú ìgbáradì ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun náà ló ti bẹ̀rẹ̀ sí ní kọmínú látàrí bó ti jẹ́ wípé èdè àìyedè tó ń ti àwọn àìgbọ́ra-ẹni-yé eléyìí tó suyọ nínú àwọn ètò ìdìbò abẹ́nú tó wáyé nínú àwọn ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí eléyìí tó mú kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìbéèrè kó máa jẹyọ lọ́kàn àwọn aráàlú látàrí bí wọ́n ṣe ń bojúwo wípé ṣe ó ṣe ṣe ká ní ètò ìdìbò èyí tí ò ní lẹ́jà ń bá kan nínú gẹ́gẹ́ bí akọ̀ròyìn ìkànnì iléeṣẹ́ wa 32 FM 94.9 Iyun Emmanuel Adebanjo bó ṣe ní ìfọ̀rọ̀wérọ̀ papọ̀ pẹ̀lú àwọn ẹni ọ̀rọ̀ kan léyìí tó sì ń jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn òun náà ni wọ́n ń pè fún ìkákòyàwọ́ tó ń ti ìlànà gbangba làṣáńtà láti ní nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lábẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà wọ́n tún ti tẹ pẹ̀lẹ́ mọ́ wípé ó ṣe pàtàkì láti gba àlàáfíà tó ń ti ìkákòyàwọ́ láàyè nínú àwọn ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀nà láti lè rí wípé àwọn aráàlú òun náà ni yóò lè ní ìgboyà tó ń ti ìṣọ̀kan èyí tó eléyìí tó mọ́yán lórí pàápàá jùlọ pẹ̀lú àwọn àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣáájú ìgbáradì ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà ẹ jẹ́ gbọ́ àríwòye ọ̀hún síwájú sí i.
1: Ní Nàìjíríà, ìṣó ìtọ́ wọn, irọ́ là ń pa fúnra wa. Gbogbo primary tán ṣe ń sìn náà, irọ́ náà náà sí nbẹ̀. Ló mọ nínú primary ni. Ẹ bá ti lówó lọ́wọ́ ló máa ń wẹ̀. Owó ni everything Nàìjíríà báyìí. Ẹni tí ò bá lówó lọ́wọ́ kò sí nǹkan tó lè ṣe. Ara àwọn kan tán ní experience láti govern kọ́ country àbí state. Ṣùgbọ́n táwọn bá ti lówó lọ́wọ́ kò sọ pé táwọn fẹ́ dá sí. Wọn ò lè débẹ̀. Ẹni tó dẹ̀ fẹ́ débẹ̀ tó bá ti náwó tó bá débẹ̀ tán bó ṣe máa rówó ẹ̀ padà eré ẹ̀ ló máa máa sá. Kò sólóṣèlú tó ti rántí mẹ̀kúnú ẹgbà pé ń pa ẹ̀ kí mẹ̀kúnú ṣàmúra fún. Tẹ gbogbo primary tán ṣe wọ́n ṣe primary fún wọn fúnra wọn ni kì í ṣe fún mẹ̀kúnú.
2: Gbogbo tí gbogbo ọmọ ìdí Nàìjíríà yẹ tí wọ́n bá ń dì gbogbo wa ti mọ̀ pé kò ní síbẹ̀ lágbájá lóṣòjòrò àmì ìdí lóṣòjòrò gbogbo wa náà la máa rí. Ibo àádẹ́tí mẹ́rin tó wọlé fúnra àbódòdì kainet kan pariwo síta pé.
0: ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́sìn tẹ́tí gbọ́ láti ìkànnì 32 FM 94.9 nílẹ̀ òkèèrè. orílẹ̀-èdè amẹ́ríkà àti ilẹ̀ iran òun náà ló ti forí okòó sọ̀ọ́dúnrún pẹ̀lú ìlànà àátẹ̀lé láti lè rí wípé wọ́n ti ẹnu ìdá ogun bọ́ akọ lórílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé àdé ọ̀hún èyí tí àwọn ẹni ọ̀rọ̀ kan tí wọ́n jọ pawọ́pọ̀ fi ohun sọ̀kan lé lórí òun náà ni wọ́n bo wálù iyùn ní ilẹ̀ switzerland bó bá ti di ọjọ́ ẹtì gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump bó ṣe ń fìdí ìròyìn ọ̀hún múlẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àsọyé míì èyí tó ti jọ ṣáájú wà òun náà ni wọ́n tún ti jọ ṣíṣọ lójú rẹ̀ kó tó di wípé wọ́n forí okòó sọ̀ọ́dúnrún gẹ́gẹ́ bí igbákejì eléyìí tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ní orílẹ̀-èdè iran òun náà ló sì gbósùbà káre ìyún fún àdé ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣàpèjúwe rẹ̀ eléyìí tó pè ní ìkẹsẹ̀járí fún orílẹ̀-èdè iran tá a bá gbàgbé wípé fàákàjà ìtàpórógan ogun ọ̀hún òun náà ló wáyé pẹ̀lú ilẹ̀ amẹ́ríkà àti orílẹ̀-èdè ísírẹ́lì léyìí tó sì jẹ́ wípé ranmọ́ranmọ́ owó ogun ọ̀hún òun náà ló ràn de ilẹ̀ iran gẹ́gẹ́ bí àkọsílẹ̀ yìí tó fojú hàn ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ọdún ìròyìn ti wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ eléyìí ti ilẹ̀ iran òun náà ló ṣàtọ̀nà tí wọ́n fi lọ rí kọlu ilẹ̀ ísírẹ́lì àti ti ilẹ̀ amẹ́ríkà léyìí tó jẹ́ ti àwọn ẹkùn tí ń bẹ ní ibùba wọn ọ̀hún ìròyìn ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé bó bá ti di ọjọ́ ẹtì òun náà ni àdé ọ̀hún eléyìí tí wọ́n ti jọ forí okòó sọ̀ọ́dúnrún lé lórí tí yóò sì jẹ́ bíbo wálù iyùn ní ilẹ̀ switzerland. nínú ìròyìn míì alákòóso àgbà ìyún ní ilẹ̀ united kingdom keir starmer òun ló ti kéde èròǹgbà wípé pátápátá òun náà ni wọ́n fi òfin dé fún àwọn ọmọ tí ọjọ́ orí wọn tó bá wà lẹ́ni ọdún 16 láti lọ rèé máa lo ojú òpó ayélujára gẹ́gẹ́ bí àwọn àríwòye tó ń ti ṣíṣègbè lẹ́yìn ìgbésẹ̀ ọ̀hún òun náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé òun náà ni ó ń ṣí ojú àwọn ọmọ náà si awon ohun to lewu stama oniroyin je ko di mimo wi pe bo ba ti di inu osu kejila odun o na ni ase ohun o na ni won si so loju re ti awon omo ohun ti ojo ori won to wa leni odun 16 labere o ni won o si ni lore ofe lati ma lo awon oju opo ayelujara bi ti Snapchat TikTok YouTube Instagram Facebook ati ti Twitter iroyin lagbo amugborodun gbajugbaja to je onsere ori itage omo orilede Nigeria ojogbon adekola akangbe Gabriel Oyewo eni ti gbogbo aye tun mo si professor Kola Oyewo oniroyin je ko di mimo wi pe o jade laye iyun ni ojo kejila osu kefa odun ta wa ninu re yi leni ogorin odun leyi to si mu ki gbogbo awon igba ojumo to nti awon iko aderin po osodun to fi mo eka eto eko gbogbo leyi ti won fi nse idaro leyin akoni ohun iroyin salaye oro gege bo ti je wi pe awe ni oro kan eyi ti won fi n korin re ki olugbe ohun to fi mo iko ikoni 32 FM 94.9 leyi ti won darapo pelu gbogbo awon iko aderin po osodun ati awon iko omowe to wa laarin ilu lati korin re ki igbese aye rere eleyi ti olugbe ohun to gbe eja gbon ti won mu bo nbe
3: Baba Kola Oyewo a o ni soro nipa ipinle theater lorilede Nigeria kama menuba oro won lonira bajigan a o gbe oriyin fun won fun ise takun takun ti won se gege bi osere ori itage osere oju amuhumaworan adari ere to gayata ati oluko agba ti won fi igbesi aye won ji fun idagbasoke asa ati ise ile adulawo nipase ise theater ati awon ise miran ni orilede Nigeria ati ni oke okun ni awon ise takun takun to je ise ona ti won se to la ipa rere ninu aye awon eyan ti o si mu itesiwaju ba asa ati ise ile Yoruba won kawe gboye won bere irin ajo ise theater pelu egbe Oyin Adejobi Theater Group leyin na ni won darapo mo ori Olokun Cultural Center ni ile ife lodun 1973 to Kola Oyewo kopa ninu awon ere to gbaju gbaja bi saworo ide
4: baba amawo e mo yora yin lenu rara emi o ni bura kankan won si ni sin gbere
5: ewo a gboru eri ewo ni o lewu o ro ti so ni doba gan ni
4: mo le mi o se
3: ko se gbe ati be lo lojo kejila osu kefa odun 2026 kowe ike okoko ha baba Kola Oyewo dagbere pe o digba kana lomo ogorin odun babaku amo babaku nitori awon ise takun takun ti won ti se sile idi ni yi ti afiran ti won orolabi lati le ise 32 fm
0: ani re ju ba nlo lori royin agbaye wa lekunrere fun ti tasiko ta wa yi fun awon royin yajo yajo tabi awon isele to nsele laika awon agbegbe yin te fe fi to wa leti e kan si wa ni ile erin laughter house premier yo mokola ni lubado tabi ki e fi atejise yin so woro se si oju opo bare ni soro yi 0705 655 0949 kin to ma lo awon koko to je yo ninu royin ohun re lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tako ìròyìn kan tó wí pé àwọn ikọ̀ adàlúrú ti kọ làkúràwà bíi 300 níye ló ti lúpọ̀ máwọn aráàlú nípínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Iran àti ilẹ̀ Amẹ́ríkà ló ti forí oko sọ 300 àti tẹnu ìdá ogun bọ akọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lórílẹ̀‐èdè United Kingdom ló ti fòfin de àwọn ọmọ tọ́jú orí wọn wà lábẹ́ ẹni ọdún 16 fún lílo ojú òpó ayélujára iroyin lagbo amugborodo lati mu to yin wa wipe awon igba ojumo nilu on lo ti korire ki gbajugbaja osere kunrin kola oyewo todologbe meri ojo lo se akojopo iroyin olubi npe fatoye lo ko mi e se be tin tete igbo wa yo dara fun wa.

0: kini won o ni ye buramuramu niju meji asun yo si loja gbo ikoni ti o se bi 32 fm si ti wa ni dunu atayo olohun o gbo kopo ke o gbo 32 fm 94.9 am fe ni gba gbogbo aye
1: Oúnjẹ sì jí ọ̀rí àwọ̀ tí bòmírín mú kókó dàgbà. Ẹ̀rí làpẹrẹ ìdùnnú 32 FM 94.9 fẹ́ yín ẹ́. Laughter House orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Are you ready?
0: Rakun mi dirun kalẹ̀, ewúrẹ́ túra ṣe. Àtàrí àjànà kúta yọ wọn ọmọdé lè dàyàkà. Lọ́rọ̀ bá di ti ká gbọ́ òsáfẹ́fẹ́. Kama tara ni baba ju baba lo
3: Fetty 2 FM

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹkẹrẹ onàgẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier Mọ́kànlá Ìbàdàn.
3: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí Richard Card, 500 naira 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: lẹ́tẹ̀ padà sẹ́yìn mo lọ́dẹ̀ àgọ́ méjì
1: ẹ̀rẹ́à
0: kí n tó yàn kún lọ́rùn yìí kí n tó yàn kún lọ́rùn yìí kí n tó yàn kún lọ́rùn yìí
1: olúwa gba ọpẹ́
2: wa
1: ọlọ́run gba
2: ẹ̀
1: nítorí pé akọrin ọpẹ́ sí ọgbà ẹ̀
2: wa
1: nínú ọkùnrin ìròyìn míì tó kàyéfì wọn ni arákùnrin kan tọ́já wípé nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá ọkọ̀ tí arábìnrin kan tó ní wọ́n ní gbígbé tó gbé ó sì jọ olúpọ̀npọ́nrán yẹn ó sì jọ ti ẹni tí ń bẹ nínú ọgbẹ́ ìrora ìjàm̀bá kàkà kó gbé lọ ilé ìwòsàn ó gbé lọ ilé ni ó sì lọ síná bolẹ̀ fún àwọn rè sórí ń tọ́ sọ lẹ́ẹ̀kan pé èṣù ó náìsì ju ẹlòmíì lọ àwọn ọ̀nà your genderism
2: ọlọ́run ojúpẹ́ tó pè mí léyìn o ẹran pọ̀ ju population
1: lọ ojúpẹ́ o bàbá tí o pè mí o lè god bless god bless
2: máa wí pé àkàn rí andré mo tún péré
1: ẹ gbẹ́dọ̀ ìṣìdánù kílẹ̀ yìí
2: àpèdè mókèrà bàbá mú jojú alóyin lomi bàbá lè
1: lọ
2: ìsọ̀fẹ́ tí èrè mi bàbá
1: kí olákàrò yìí
2: jọ yọ̀bọ̀ yọ̀bọ̀ dé
1: o kulẹ̀ ẹjọ́ bọ̀dá ń gbà náà lọ
2: owó la fi jọra
1: àjọ
2: pálórí wà kan náà ni
1: ọmọjó
2: náà
1: ẹ yànnà.
2: eléyìí ọ̀dà dúró èyí wo fọ́nrán kan lánàá tí ń fara pẹ́ gbé ìtọ́jọ́ mọ́ báyìí ni o nílùú èkó náà ni àwọn ọ̀mẹ́nugọ̀ ọ̀dọ́mẹ́gọ̀ ọgọ́mẹ́nu wọn ni wọn ti ṣekú pa èèyàn mẹ́ta lẹ́kọ̀ọ́ lágbègbè kan àwọn agbébọn ni ẹ pè wọn.
1: Wọ́n ní arábìnrin kan òun ló pé nígbà tọ́mọ tòun tán krista
2: anakun
1: abálù àgbàbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti náwó gan tó rọ́lọ́rẹ̀ èjì ìbejì ọwọ́ àgbè lọ ṣọ́ọ̀ṣì pé bàbá gbọ́ pẹ́ mi ọmọ èrè
2: o bámọ̀ wá
1: aláyé ẹ̀ríà bàbá gbọ́ pẹ́ mi gbàmọ̀ wá láyé o òbá ọkù mi
2: àmì àmì alájọta
1: lọ́lẹ́yìn. Pastor Jim
2: akori ekan yen tun mu
1: aloji omo gbe
2: o
1: si lo fi fun oluwa
2: ogbon to lo fun solomon ni o fun ara won ba pin meji ni
1: ibeji na lo mo
2: to ni eni ko gbe
1: ta e wa da merin e down
2: àwọn ẹranko bẹ́ẹ̀ ẹranko bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni human being ọ̀tọ̀ ni ẹranko bẹ́ẹ̀.
1: ẹ máa gbọ́ reason tó fi ṣe bẹ́ẹ̀ o.

0: ilé iṣẹ́ ajóni mọ́ni tó bá jẹ́ ká jóni mọ́ni ká finú ṣẹ̀dáhùn èlò tó péye tó dùn bójú wò àti lọ́lá steel and construction company lágbádé fún gbogbo ẹ̀yìn agbaṣẹ́ṣe àtẹ̀yẹ lára tó tà tẹ bá fi àjọ nírin tí kì í tẹ̀ gbọ̀rọ̀kọ̀ ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tígbà òlè òní ká òrùlé onírin ayọ̀rù tó dáa tó lálòpẹ́ pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀rín míì àti lọ́lá steel and construction company ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ bẹ́ẹ̀ ló sì rọ́jú yóò di contractor ni wọ́n ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwẹ̀ láàrin méjì kìlómítà 110 àti ìyànájà alẹ́sìlọ́yẹ̀ ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area ọjọ́ ojú ọ̀nà Morosẹ̀s tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805 701 3619 àti 0703 940

0: Nure ni ke ban fiti si. Mo ni pa laye nure ni se lo dabi ABC. Pataki le lo rule jera rufin system lo ti mo fe wi. O rule jera di to joju lo wo ki ti sha tabi pa woda. Be o le gbo share share ojo labi o rule jera di. Bo ran mini mini la be ile te ba fi o rule jera di bo ma tutu. O tun bu ewa ohun yi ko le ti o si gbe yo so nbe. Lati wa ra oju lo wo rule jera le di wo patapata. Laula Mega Top Concept Limited. La soju atalagba ta kan gbogi lorilede Nigeria. Mo le se se Gerard Roofing System to just stone coated latori le de New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mu lo si ilu Eko mo awon kole kole atagbale ko ti won mo yi on dara dara ni won mu di truck wole si Laula Mega Top Concept Limited Adex Road Orogun Express opopona maro si ojo ni ilu Ibadan ni won kale si 081 8548 1113.
1: Beyan ba sise to se ri to se fi láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe irú ẹni bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu yẹpẹrẹ láwùjọ ìdí nìyí tí àwọn agbóhùnsáfẹ́fẹ́ lóbìnrin Women Broadcasters Forum fi ṣetán láti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn àti fífi àmì ẹ̀yẹ dá àwọn akọni obìnrin tí wọ́n ti kópa ribiribi fún ìdàgbàsókè iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lọ́la èrò igbó èrò ọ̀sà ẹ bá wa níjẹ̀bú tún retí wa àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn ẹ̀ka tipinlẹ̀ ọ̀yọ́ yóò jáde tán bí ọmọ tuntun ògúnjọ oṣù kẹfà ọdún tá a wà yìí aago méjìlá ọ̀sán làwọn obìnrin tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi tan balẹ̀ pẹ̀lú ìfilọ́lẹ̀ ẹgbẹ́ wọn fún gbogbo ayé rí àwọn ọ̀tọ̀kọ̀lù ènìyàn láwùjọ bàbá lọ́jà ìyá lọ́jà àwọn orí adé àwọn lọ́ba lọ́ba àtàwọn ìjòyè àwọn obìnrin àkọ́kọ́ tó fi mọ́ àwọn kọmíṣánná tó jẹ́ alákòóso fọ́nrán tó ní í ṣe pẹ̀lú obìnrin wọ́n mọ̀ wà ní kalẹ̀ lọ́jọ́ náà láti mú kí ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ kó pinmire kó lárinrin jù Flash Academy ní fẹ́lẹ́lẹ̀ nílùú

Ọlọ́wà yanrú gbésí ayé tó fẹ́ gbé. Ẹ kú dédé àsìkò yẹ kú àfọmọ nìyàn ṣe mo kí lọ́kùn mo kí lóbìn. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Àjọ Business Entrepreneurship Project àwọn náírà mi wádé o. Wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titi yín. Ẹ̀yin lè tú sírú ayé tẹ́ fẹ́ gbé. Yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́. You need to choose between wealth and poverty. Nti àjọ Business Entrepreneurship Project tán gbé dání rèé. Akọ́mọ nírọ̀rí ni wọ́n. Tí wọ́n wá jòkóó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́. Wọ́n ń lọ primary, wọ́n ń lọ secondary, wọ́n ń lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labor market ni. Nti ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún. Wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀ bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí. Ire jẹ́ tiẹ̀ o, wọ́n wá kí ọkú oríire gbá. Business Entrepreneurship Project. Wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún. Ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 ọdún 90 years iná làwọn gbé ètò yìí kalẹ̀ fún. Bó ló ti rí bẹ́ẹ̀? Ọjọ́ òṣìṣẹ́ ìjọba ni àbọ̀ ọjọ́ òṣìṣẹ́ aládàáni. Wọ́n gbà ó ṣiṣẹ́ ni àbí rìtáyárí. Ó ń gba sálárì ni tàbọ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ kan àbẹ́ni ọ̀dá iléeṣẹ́ gan-an lẹ̀. Àṣẹ ọ̀nà làgídí ń bẹ téèyàn lè fi dèèyàn ọpọlọ làáfi rówó kèé ṣe kìràkìtà. Business Entrepreneurship Project kìí ṣe Ponzi scheme. Kìí ṣe ṣogúndogójì. Tọ́wọ́ pé wọn ò ní ẹ dáwọ́jọ ẹ kówó lẹ̀ wọ́n wá ní ẹ máa lọ bó bá dìgbà báyẹn wàá gbowó yín. Ǹgbọ́ bá yá ni wọ́n bá ní nẹ́tíwọ̀kì ọ̀dá wọ́n bá palẹ̀ gbogbo dúkìá kálukú mọ́. Ẹ̀kọ́ téèyàn ní tẹ́kọ̀wé fi dọ̀rọ̀ fún ni. Òun ni Business Entrepreneurship Project gbé dání. Ni wọ́n fi ní ẹni ọba wà lábẹ́ ọdún 18 bóyá bíi 17 years wásàlẹ̀ ọ̀ gbúdọ̀ apply o. Ẹni ọba sì ti dàgbà tó ti kọjá 90 years tó ti wá 91 sókè. Òun náà kọ́ máa apply. Láàrin 18 years sí 90 years òun làwọn èèyàn tètò yìí wà fún. Ẹ máa wá gbọ́ bọ́ ọba wà lẹ́sẹ̀ 3 máa apply o. Ọmọ tó bá ti parí secondary school ètò yìí wà fún. Ọwà ń poli ni, ọwà college of education ni, ọwà ní university ni, tiẹ̀ dayọ̀ gbá. Àjọ Business Entrepreneurship Project yìí. Láàrin ọdún mẹ́fà tọ́lọ́wọ́n bá fìdí wọn kalẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà, èèyàn 10,000 ló ti jàǹfààní lára wọn. Àwọn gangan fúnra wọn, wọ́n ti fídi family tó lé ní 1,000 lórílẹ̀-èdè Nàìjíríà. Látara aṣẹ́ tí wọ́n ń ṣe káìlẹ̀ mọ̀ ipọ́ dájú ọ́ legit. Ìgbà wọn rí pọ́ legit. Ipé kálukú ló lè jàǹfààní bẹ̀. Náà fi wá wò pé ẹja taari tá à ń ṣe sórí afẹ́fẹ́ eléyìí kọjá dandan. Ntọ́ bá fẹ́ ṣe tọ́láàrí ó fi dá òun ni wọ́n ń pè ní Business Entrepreneurship Project. Wọ́n wá nídìí bá ti wà lórí afẹ́fẹ́ báyìí. Kí n máa forí ọ̀fẹ́ lẹ̀ fáwọn èèyàn láti máa tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ wọn nìkan. Kí ni wọ́n ò fowó kọ wọn ṣe? Tréènì kan ń bẹ tá máa ṣe fáwọn èèyàn tí wọ́n fi ń di ọlọ́lá dọlọ́lá yìí. Owó ni wọ́n ń gbà o. Ṣùgbọ́n wọ́n níbi bá ti wà lórí ètò èèyàn 50 àkọ́kọ́. Tó bá ti tẹ àtẹ̀jíṣẹ́ ọkọ wọn sórí nọ́mbà tí mo fẹ́ pè yìí, wọ́n láǹfààní àti àdmìtì wọn wọlé lọ́fẹ̀ẹ́. Wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́. Nọ́mbà tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí ni ó kọ yín nìkan náà ní kẹ sẹ́ndì síbẹ̀. 08188 9787 08188 9787 Má dọ́là sí o. Ọ̀la tẹ́lòmí ń dá sí gbogbo ohun tí ń gbọ́ ní nǹkan dáadáa. Òun ló fà á tó fi ń dèrò ẹ̀yìn dòní. Torí pé bàbá ti ń dọ́là sí ẹ ti wọ̀rọ̀ rẹ nù. Gbìyànjú kọ sọ́nà ọ̀la kalẹ̀ láìsúṣẹ́ táwọn ọmọ àtàrọ́ ọmọdọ́mọ tó bá dé ọmọ ní yọ̀ọ̀dà àfúdádì wa àbí mọ́mì wa. Business Entrepreneurship Project tí àtẹ̀jíṣẹ́ ó kọ̀ rẹ síbẹ̀ 08 1 02 88 9787 08 1 02 88 9787 Ààrẹ kan rí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ má jà á máa wo gbogbo àìṣedédé àti àwọn ọ̀kùnrin wa ká máa wá fi tì sí pé Nàìjíríà factor. Ó ní bàbá jẹ́ ọmọ Nàìjíríà kò ní ká settle for less. Èyí ò ní pé má gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọjọ́ ọmọ Nàìjíríà opportunities pọ̀ lórílẹ̀-èdè yìí. Ìwọ ni kò grab.

0: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: s e l e r r I e salary
0: ah boda mi espresso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
2: t u r m e r I c turmeric
0: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
3: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
4: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
5: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo ma pa awon kokoro efojuri to wa nibe.
6: Be ni o, ma gba fa awon kokoro efojuri da bobo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
7: Hypo go Hypo.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: Jẹun wọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC

0: tomato sachet. Oh, Sonia, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti, àwọn rí atọ yo. Oúnjẹ mi a dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
2: And this time, it's not just watching, it's watch and win.
1: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
3: StarTime's, enjoy digital life.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
7: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

ẹ jẹ́ ń sáré lọ sí ẹ̀ka tó ń polówó ọjà kí ń polówó ọjà kí ń padà dé ọmọyìn rí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín pàdé yín ìmùlẹ̀ yín ìjìnlẹ̀ tí yín gangan rèé lórí afẹ́fẹ́ délé akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀ lọmọ tán sọ ọmọ tán sọ tán sọ tán ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀ tán ṣóòkè ń gbọ́ rédíò ni tó o bá ń gbọ́ rédíò wàá ti gbọ́ jìnlẹ̀ rí bó ti ẹ̀ ṣe lẹ́ẹ̀kan ẹ̀ lẹ́m̀bẹ̀ẹ́ kú kalẹ̀ lẹ́yìn iṣẹ́ lè tó ń tẹ̀ ẹ́ síwájú mò ń padà bẹ̀ kú kalẹ̀.

0: be se radio me 32 FM ti wa okay.
1: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́. Àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
2: so good together.
5: Dr. Scrap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbà ná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé mọ́tò títà di rọrùn.
6: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí oya esipeli celery
7: S-E-L-A-R-R-I-E salary
6: bọ̀dá mi esipeli sọsipeli náà di salary oya lọ́pin ìgbìyànjú esipeli turmeric
8: T-U-R-M-E-R-I-C turmeric
6: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
9: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
10: Mami, tẹ ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
11: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo mo pa awon kokoro ifojuri to wa nibe.
12: Be ni o.

tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ́dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti. Àwọn orí atọ́ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: wa. Hello, somebody, ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín gangan.
1: Hello.
0: Yes, o, ẹ kúrọ̀ lẹ́ o.
1: Salaamu alaikum.
0: Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ta ló wà ń bẹ̀?

0: ilé ayé èyàn gbọdọ̀ máa ronú tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ rẹ̀. Tó bá wà ní level 2 máa ronú bó ṣe dé level 5 ìgbádùn wọn jura wọn lọ. Iye tí level 10 ń gbà kọjá iye tí level 5 ń gbà ṣiṣẹ́ débẹ̀. O lè fi ìgbádùn táwọn level 15 tí wọ́n ń gbá kó o fi wé level 5 láéláé ó jura wọn lọ. Ìwọ náà lọ wo salary scale yín. Kódà level 10 step 2. Kìí ṣẹgbẹ́ level 10. Ìjẹ́ ìjọba. Jáde lèmi ìbárí salary kòlíṣẹ̀ ló mọ̀ pé àṣọ́jẹ̀ ń gbowó jù mí lọ. Ṣé òun náà tọrọ owó lọ́wọ́ mi? Hello. Hello somebody. Ẹkúrọ̀ lẹ́ orúkọ yín o.
1: Ẹkúrọ̀ lẹ́ odílé ìjìnlẹ̀.
0: Ẹ ọkùnrin ilẹ̀ ń gé sí o, ṣé ẹ wà?
1: Ẹ mú wa rántí ọdún tó jìnà gbọ́rọ̀ gbọ́.
0: Tó jìnà gbọ́rọ̀ gbọ́. Ó kọ́ yín gangan náà.
1: Bí Mrs. Babayemi látẹlẹ́bú.
0: Ẹ̀yà ẹlẹ́mà.
1: Ẹ̀sán. Àwa náà a gbìyànjú díẹ̀ ìkiri ní láàárọ̀ kùtùkùtù ká tó lọ ilé ìwé.
0: Kí lẹ̀ ń kiri?
1: Àmọ̀kò wọ́n rówa lágbára ń gbà yẹn ní arùkù yà ni.
0: Kí lẹ̀ máa ń kiri?
1: Ẹ̀kọ́ ni.
0: A ti rẹ̀ kọ́ lọ́wọ́ yín gan. Àdúgbò wọn lẹ ti kiri.
1: Gbọ̀ngàn lèmi ti kiri.
0: Àwa ò sì gbé gbọ̀ngàn ìbàdàn làwa gbé.
1: Ẹni tẹ́ ẹ wá dákọ ní Sokoto òun ẹni ní gbọ̀ngàn ni.
0: Èwo nìyẹn?
1: Ẹ ní fọganáísà mi ní Sokoto lápá Gúlúbí.
0: Ẹ mọ̀.
1: Tó àbá ń lọ Lélà ní Gúlúbí.
0: Ẹ mọ̀.
1: Madame Kaila.
0: Èmi ò mú kọ́ wọn. Ẹ̀yin náà ti rìnrìn àjò púpọ̀ nìyẹn o.
1: Àgbàlagbà fọganáísà ni.
0: Ṣé tí mo sọ ṣe rọ ni?
1: Kìí ṣe rọ, ó kọ́ wa wípé kéèyàn máa káràmásìkì ọrọ̀ ajé.
0: Ọrọ̀ ajé èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Kó sì máa ronú ọjọ́ ọ̀la lórí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Mo ní kéèyàn ní àfojúsùn dáadáa ọjọ́ ọ̀la.
0: Ọjọ́ ọ̀la.
1: Lórí iṣẹ́ kéèyàn bá ń ṣe.
0: Bẹ́ẹ̀ni. Kéèyàn máa dúró lójú kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe o. Ẹ̀ṣẹ́ adúpẹ́ gan o. Ẹlòmíì jọ ó ti wọṣẹ́ báyìí wọ́n sì ran lámọ̀là tí ìdarúgbó. Mo ràn lámọ̀là. Ọ́fíìsì yẹn ṣé kò fíìtì wọ́ gangan ni. Ìwọ ló mọ bí ilé ọlọ́kà tó ṣìpù. Ẹran wo ẹ̀lọ́ oje ìyá. Ẹ̀lọ́ mọ̀mọ́.
2: Ẹ kúrọ̀lẹ́
0: màá mi.
2: Ẹ máa kú ètò.
0: Ètò níjà.
2: Ẹ rí ilé wọ̀ lágbára
0: ọlọ́. Oo.
2: Ọpẹ́
0: ló yẹrù ojú òní tìyín.
2: Àmísà, ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ sọ ní ọ̀lẹ́ yìí? Mo ṣàṣẹ kan darí rìn torí mi púpọ̀ mo wà nulẹ̀ látìgbà tẹ sì bẹ̀rẹ̀ ètò.
0: Ìyá.
2: Káṣí ó lọ oúnjẹ ni mọ́mì ti wá ń tà.
0: Ok.
2: Oúnjẹ skul ni wọ́n ń tà.
0: Ok. Ọwọ́
2: wọn Kóńgò alábọ̀ ayé àtijọ́ ẹ̀ ni wọ́n wà ata sínú rẹ̀. Àtàlùbọ́ṣà.
0: Ẹ wò kọ́ já.
2: Ọlọ wa sì gùn tó fẹ̀ tó náwó dáadáa. Níjọ́ bẹ́ẹ̀ ni. Ọlọ́run gbọ́ sí gbogbo àmọ́ sọ jẹ ọwọ́ ni màá fi lọ.
0: Ẹ̀yin nìkan tá lẹ́sẹ̀.
2: Bẹ́ẹ̀ni mo sọ fún yín, ọwọ́ ni màá fi lọ.
0: Omi
2: kòkò bíi mẹ́rin ni màá sì kọ́kọ́ pọn. Nírọ̀lẹ́ tí mo bá ti ti skul dé báyìí.
0: Bẹ́ẹ̀ bá gbérù ẹ̀ tọmọ ní sinmi. Wọ́n lẹ̀ ń lo ọmọ ní inside abuse ni.
2: Àṣẹ wọn sì fi ń ro wa lágbára ni bí ọ̀rọ̀ tí ìyá wa sọ. Títí bí sí èmi ò fi gbogbo ara gba sí atẹ ẹ̀rọ. Èmi ò tiẹ̀ gbà kò sí irú ọbẹ̀ tí mo lè fẹ́ sọ ọwọ́ ni màá fi lọ.
0: Àtẹ̀gúsí. Ọlọ́wọ́ ni
2: àtẹ̀gúsí. Tá a sì lọ tí wọ́n ti jókòó tí wọ́n máa fọwọ́ lẹ iye ẹ̀ wò báyìí. Wọ́n máa fọwọ́
0: yẹ̀wò báyìí àti
2: àti ìkúná ọ̀yà lọ díẹ̀
0: sí lọ
2: díẹ̀
0: sí.
2: Wọ́n àṣẹ lọ wẹ̀ láṣẹ tó múra skul.
0: Ayé o.
2: Ọlọ́run sànù wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Ọlọ́run sìn. Àmọ́ dúpẹ́ náà ni o. Àmì o. Mo dúpẹ́ o. Bí ká mọ̀ lọ́mọ ẹ̀ sì ìyá mi wà ná wà sí.
3: Tàbí bàbá ìyàbọ̀
0: yìí.
3: Àdúrà bí ọmọ olórí bàbá.
0: Jẹ́ máa gbélé ìlà ẹ̀ lọ́wọ́ ta ló wà ń bẹ̀.
4: Ìdílé bàbá.
0: Ẹ̀yin lẹ́pẹ̀ kan ìlórí ètò ilé ní ọjọ́ ti lọ.
4: Alẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ó kọ tí yín gangan.
4: Ọlájídé Abọ́sẹ̀dé látàpátá.
0: Màmá ẹ̀ káàbọ̀ sórí ètò wa.
4: Ẹ wò. Gbé gaari. pẹlu kulikuli ma koko kiri e ti ma tun wa de nirole ma kiri kerosin
0: eyi nikan na oga e ja ma lo le loki ronu ojo ola lenu ise re mo wa ni level kan agbeyi pe kan ni bukate si pe feju how will you meet up Allah o shanu wa dele ejile 08024043067 fo ipolowo oja 08024043067 katia bye bye
5: Undo you baleti 32 FM no baby 94.9 and yeah I'm feeling that bugu agbaye our fear is gone

0: ṣe bẹbẹ. Ẹgbẹ́ àwọn obìnrin oníròyìn àtàdarí ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rédíò àti tẹlifíṣàn gbẹ́dẹ́ o. Women Broadcasters Forum Nigeria and Diaspora ń pè yín síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó wà lẹ̀ pẹ̀lú ayẹyẹ fífi àmì ẹ̀yẹ fáwọn akọni obìnrin tó ti kópa mánigbàgbé fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ yìí. Sátidé ogúnjọ́ oṣù kẹfà aago méjìlá ọ̀sán la pẹ̀tùkú ayọ̀ máa hù. Orí Adékalẹ̀ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa One àti Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Muritala Adébáyọ̀ Àkàndé MFR. Olórí Olúfunkẹ́ Oníkẹ́pọ̀ Àkàndé ni yà ń kalẹ̀ àwọn ìyálọ́jà bàbálọ́jà ládéládé wọ́n wà ní kalẹ̀ pẹ̀lú wa. Ẹni àyẹ́sí pàtàkì ọjọ́ náà láyà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjiníà Tamínú Mìnínì Olúfunkẹ́ Mákindé láti máa ṣe àtúpalẹ̀ àkòrí ipa táwọn obìnrin kọ́ fún ìsọdọ̀tun ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́. Olùdánilẹ́kọ̀ọ́ wa ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọmọọba obìnrin Bùnmi Lábìyí Splash FM Academy nílé funfun Báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn láti máa gbàlejò.
1: Gbogbo yín là ń pẹ́ o.
2: True strength. What defines it? The brilliance of a player. Or when a team comes together to win. A solo beat. Or the rhythm of many. The flair of one dancer. Or the art of a troupe. One distinct voice. Or the beauty of the symphony. At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
3: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
4: And this time, it's not just watching, it's watch and win.
3: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
5: StarTimes, enjoy digital life.
6: Dr. Scrap Recycle àti Tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one.

0: won ba soro pe eyan la olu ninu aye bi won ba soro wi pe eyan ri taje se opolopo eyan ni won ma ro wi pe eyan tendi ni be lo si je wi pe ki se gbogbo eyan oni tendi ko to de wi pe o la olu right information nikan le yin kan ni lo ko to de wi pe yo ta yo si je ninu aye tori na lo fi je pe lakoko ye anfani nla o nla tun mu wa fun yin mo ni alejo pataki kan pelu mi ninu ile agbara lakoko ye e ba nsumo kini yi ke ba ndaruko yin ati ile ise te wa soju
1: oruko temi ni Mr. Tunji lati ilese the Essence Global Project ni Atiwa.
0: Ta ba nsoro the Essence Global Project ki la nfani to sodo si ilese yi.
1: Ilese the Essence Global Project o da le lori financial education fun awon ti o ti ni ati awon ti o ti ni ara pelu awon ti o fe ni si ni ilese idale lori ati ni onenle ti a le fi awon iyen ti won le fi ma make we owo si gege bi a se mo pe ilu ta wa ni gbugbe da bi nkan ṣugbẹ́ ni tí o bá ní right information yóò kẹ máa pé báwo ni àwọn tó mẹ́kẹ̀ẹ́ ṣe mẹ́kẹ̀ẹ́.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógundogójì ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sógundogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógundogójì rárá.
0: bó o wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógundogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orú ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún níléeṣẹ́ the essence global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ essence global bó o láṣẹ tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé the essence global project kì í ṣe sógundogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: yín. rárá o eléyìí ò kì í ṣe sógundogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: the essence global project, we are not governmental initiative that shows selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan. that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: it's not Ponzi scheme. this is pure business opportunity that you can be using to generate capital. either you have half much with you or you haven't make money before. but this one will be a kind of added source of income for you to make more money. but it's quite different from Ponzi scheme. this is pure business.
0: so how do we join the Essence Global project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: another thing about the Essence Global project, there are a lot of promo like this we've heard on air and other places. they say we should come for seminar. are we also joining seminar?
1: no, this one is not seminar. this is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: so how do we join the Essence Global project?
1: by mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: the number again, sir?
1: 09075101004.
0: àǹfààní ńlá ìwọ náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ the essence global project. eléyìí kì í ṣe sógundogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá. o nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè mọ fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004 09075101004. ẹ ṣeun o.

ibi tarabirin yi to jode ti awon eyan bere si ni ma darapo mo won ka awon eyan irinwo 400 eyan to ti darapo mo arabirin yi ti won ti jonjo Lẹyìn táwọn èèyàn yìí darapọ̀ mọ́ ọjọ́ kìíní wọn jọ ojú ọjọ́ kejì wọn jọ ojú ọjọ́ kẹta tẹ̀lé ìkẹrin títí tó fi pọ́ didi ọ̀sẹ̀ kan wọ́n sì wà ń bẹ̀ wọ́n sì ń jó. Ọ̀sẹ̀ kìíní lọ ìkejì lọ ìkẹta lọ ọ̀sẹ̀ kẹrin tẹ̀lé ó pọ́ didi oṣù kan wọ́n sì wà lẹ́nu ijó yìí o. Àmọ́ nígbà tó tó àsìkò ìgbà kan àwọn aláṣẹ ìlú yìí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ń bójútó ọ̀rọ̀ pé nǹkan míì mà ti ń wọ̀ ọ́ àwọn èèyàn á ṣe máa jó láìrílù ẹ̀yin oníṣẹ́ ìṣègùn ẹ súnmọ́ bí o ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́ ń gbọ́ ẹ wá ń bí àgbà yìí wà lọ́jà àkórí ọmọ tuntun wọ́ orí eléyìí ti ń wọ́ lọ o kódà ó ti fẹ́ kúrò lọ́rùn ẹ̀ gan ẹ tètè wá nǹkan ṣe sí àwọn èèyàn á ṣe máa jó láìrílù kódà bílù bá ti ẹ̀wà wà gan tí wọ́n ń lùlù fún wọn àwọn èèyàn á ṣe wá jó láti àárọ̀ di ọ̀sán wọ́n jó látọ̀sán yẹn wọ alẹ́ wọn ò ní sùn lóru wọ́n sì wà lẹ́nu ijó yìí nígbà tó tó àwọn àsìkò ìgbà kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ni máa ṣubú lórí pé wọ́n ń jó yìí níbi tó ti rẹ̀ wọ́n wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbẹ̀mímì ó tó àwọn àsìkò ìgbà kan wọ́n ní èèyàn tó ń kú lójúmọ́ nú àwọn tí wọ́n ń jó yìí wọ́n jẹ́ 15 ó kéré tán èèyàn 15 á kú lójúmọ́ nú àwọn tí wọ́n ń jó yìí lórí epo ti rẹ̀ wọ́n àmọ́ pẹ̀lú bó ṣe rẹ̀ wọ́n tó yìí wọ́n dáwọ́ ọjọ́ dúró ibi tó ti ń ya àwọn èèyàn lẹ́nu bọ̀ rèé

kódà nínú ìtàn àtẹnudẹ́nu lórí ìtàn yìí òun ni wípé nígbà tí àwọn aráabí tí wọ́n máa jó tán èèyàn tó ti ṣaláìsí látàrí pé wọ́n ń jó yìí wọ́n jẹ́ bí èèyàn ọgọ́rùn-ún 100 ló jẹ́ pé ó rẹ̀ wọ́n sì di jó yìí wọ́n dẹ̀ gbabẹ̀ jọlọ́hun nípè ẹ máa dè bí mo ṣe ń sọ ohun mo ní lórí ìtàn àtẹnudẹ́nu nígbà tí àwọn dókítà bẹ̀rẹ̀ sí ni máa bójú wo ọ̀rọ̀ yìí wọ́n ló ṣeéṣe kó jẹ́ hot blood ẹ̀jẹ̀ wọn ń gbóná ni òun ló fà á táwọn aráabí fi ń jó àmọ́ tí wọ́n bá tẹ̀síwájú nínú ijó yìí ẹ̀jẹ̀ wọn á padà wálẹ̀ á padà tutù á kulẹ̀ wọ́n á fi ijó yìí sílẹ̀ wọ́n á padà lọ́lé wọn nígbà tó wá tó àwọn àsìkò ìgbà kan tí ijó yìí wọra tán àwọn tán wà ń lù ní ódà àwọn tán ń ṣe àkóso òlú wọ́n ní ẹ kó àwọn alájòótà wá ẹ kó àwọn olórin wá kán wá máa kọrin fún wọn káwọn alájòótà yẹn kán darapọ̀ mọ́ wọn kọjọ máa jó bóyá ilé ìyá ti ràn wọ́n lọ́wọ́ ódà náà àwọn tí wọ́n sàn ogun dáadáa láàrin ìlú yìí ẹ káwọn náà wá wọ́n bá sọ fáwọn tán sàn ogun yẹn ẹ wo gbogbo àwọn tán ń jò ìkọ́kọ́ nù wọn ò gbọ́dọ̀ ṣubú mọ́ o ẹ dì wọ́n mú kán wà lórí ìdúró yìí tán bá fẹ́ ṣubú ẹ gbé wọn ró nítorí kíni wọ́n nílò láti jó ijó yìí kúrò lára kí wọ́n lè bá a gbádùn

wọ́n bẹ̀rẹ̀ sí ni máa jó ìjó yìí wọ́n ń jó ìjó yìí àmọ́ nígbà tó tó àsìkò ìgbà kan fún àwọn ìdí kan wọ́n dá orin dúró àwọn èèyàn tí wọ́n ń gbé wọn ró pé kán má baà ṣubú wọ́n dá wọn náà dúró àwọn alájọ́tà tí wọ́n lọ kó wá yẹn náà wọ́n dá wọn yẹn náà dúró wọ́n ní kí wọ́n má darapọ̀ mọ́ wọn mọ́ láti jó kán má kọrin fún wọn mọ́ kán má lùlù fún wọn mọ́ àmọ́ títí dòní ó sì jẹ́ ìyàlẹ́nu sáwọn èèyàn wípé kí ló fà á tí ijó kan fi bẹ̀rẹ̀ láàrin ìlú àwọn tí wọ́n wá ń jó yìí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe o kódà kì í ṣe wípé wọ́n lọ́dẹ orí kì í ṣe pé gangan lóde ló fà á tí wọ́n fi ń jó bí eléyìí kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gangan òun ló ń jẹ́ ìyàlẹ́nu di òní àmọ́ àwọn èèyàn kan wá wà tán jẹ́ onímímọ̀ ìyẹn lóríṣiríṣi ọ̀nà àwọn tó jó nímọ̀ ṣègùn àwọn sọ tí wọ́n àwọn tó jẹ́ pé ìmọ̀ nípa ẹ̀sìn ni àwọn sọ títí wọn lóríṣiríṣi àwọn òwòye bẹ́ẹ̀ yẹn ni wọ́n sọ̀rọ̀ nípa n tó fa kí wọ́n máa jó ijó yìí kódà kò kí ń ṣe Strasbourg nìkan ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní Switzerland ó ṣẹlẹ̀ ní Germany ó ṣẹlẹ̀ ní Holland náà àmọ́ àwọn eléyìí tó ṣẹlẹ̀ láwọn ìlú tí mo dárúkọ yìí kò tó eléyìí tó ṣẹlẹ̀ ní Strasbourg yìí kódà kò ní àkọsílẹ̀ tó rinlẹ̀ tó eléyìí tí mò ń sọ̀rọ̀ ń pa ìlàlẹ̀ tòní kí wá ló fà á táwọn èèyàn fi ń jó láìrílù tí wọn ò dẹ̀ lè dáwọ́ dúró 32FM 94.9 lè ń gbọ́ èyí tún galè tó Delny onírò òdùnnú lórúkọ tèmi o 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ lójú òpó Facebook lẹ́lẹ̀ tí láǹfààní àti máa wò mí Adébọ̀jẹ́ Yusuf Ọládiméjì ẹ̀ka àlẹ́ o àfáà báníṣe láti sókà mo kì í yẹn ẹ̀ka àlẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ìntà lè pè ní ìdí alákọ̀ọ́kọ́ àbí ìwòye tó fẹ́ rinlẹ̀ nínú àwọn ìwòye táwọn èèyàn wò pé ó ṣeéṣe kó jẹ́ ohun tó fà á rèé tí àwọn èèyàn fi ń jó

wọn ló ṣeé ṣe kó jẹ́ pé pẹ̀lú àwọn àrùn kan àti wípé àsìkò ìgbà yẹn ọ̀gbẹlẹ̀ tó wà láàrin ìlú tí ò fi sóúnjẹ. Ó lè jáwọn nǹkan yìí ló sopọ̀ mọ́ra wọn ló ṣokùnfà ijó tí wọ́n ń jó yìí. Àmọ́ ṣe wá rí ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa ìpọ́n ṣekú pa lásìkò ìgbà kan wọ́n ṣe eré ẹ̀ sórí òkè ibì kan nù ìlú yìí. Nígbà tó tó àwọn àsìkò ìgbà kan pé àbí bóyá nǹkan yìí ló fà á wọ́n kó àwọn èèyàn tí wọ́n ń jó yìí wọ́n tọ̀nà wọn lọ sí orí òkè yẹn ibi kan máa jó yíká ère yìí. Wọ́n jó ń bẹ̀ kódà ọ̀sẹ̀ gorí ọ̀sẹ̀. Lẹ́yìn ìgbà náà ló di pé jó yìí padà dáwọ́ dúró táwọn èèyàn tí wọ́n ń jó yìí tán dáwọ́ ọjọ́ yẹn dúró lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ó ṣeéṣe kó jóun ló fà á ó dẹ̀ tún ṣeéṣe kó má jóun náà.

wọn ṣàlàyé ijó yìí gẹ́gẹ́ bí ìgbà pé èèyàn lọ́nú ẹ̀mí bí ìgbà pé èèyàn lọ́nú ẹ̀mí ni bọ́ ṣe ṣàlàyé ijó yẹn irú ijó tí wọ́n ń jó ló ṣe jẹ́ wípé wọ́n fẹ́ gba eléyìí tí mo kọ́kọ́ sọ yẹn gbọ́ ìyẹn ti St. Vitus yẹn pé òun ló fà á wọ́n ní gbogbo ohun tó wà láyìíká àwọn ọmọ ti ẹ̀ mọ́ rárá mọ́ àwọn kan ní àwọn kan nú àwọn tí wọ́n ń jọ yìí nínú ìtàn tí wọ́n sọ pé àwọn kan á lọlé lọ sùn àwọn kan ní rárá o ẹnìkan kò lọlé lọ sùn wọ́n ń jó tọ̀sán tòru ni wọ́n láwọn kan á lọ sùn wọ́n á tún padà wá wọ́n á tún wá tẹ̀síwájú lórí ìjọ yìí àmọ́ àwọn kan sọ pé rárá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀

kódà wọn ni lórí ọ̀rọ̀ pa àwọn èèyàn ń kú yẹn àwọn èèyàn ń gbẹ̀mí mi nínú pé wọ́n ń jó yìí àwọn èèyàn tí wọ́n padà ń sọ ìtàn yìí lẹ́yìn àwọn ọdún tó ti ṣẹlẹ̀ òun ni wọ́n ń sọ bẹ́ẹ̀ àmọ́ àwọn èèyàn tí wọ́n kọ́ sílẹ̀ gangan wọn ò sọ wípé àwọn èèyàn kú àwọn èèyàn tí wọ́n padà ń sọ ìtàn yẹn lẹ́yìn ọdún àìmọye ọdún sẹ́yìn tó jẹ́ pé àwọn náà kàn fi tí gbọ́ ni kì í ṣe pé ìtàn yìí ṣojú wọn wọ́n sọ fún wa wípé nígbà tó ṣẹlẹ̀ o kódà àwọn èèyàn ń gbẹ̀mí mi lásìkò ìgbà yẹn èèyàn ni pé kò fìdí múlẹ̀ àmọ́ eléyìí tó fìdí múlẹ̀ jù nínú gbogbo ẹ̀ ni pé lóòótọ́ àti lódodo àwọn èèyàn ń jó wọn ò dẹ̀ lè dá ijó yẹn wọn ò lè dá dúró títí tí wọ́n fi jó fún odidi oṣù méjì gbáko

0: náà pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: ó ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

ẹni tó jókòó ẹkú àfìdí balẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà o kóró máa sa ìgbà kóró máa sa ìgbà o kóró máa sa ìgbà àfi bí mo dáàse o dáàse o dáàse o kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà o àṣẹ̀dá ayé mojúbà o mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o kíbà tó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kọjẹ oko ọba pẹ́ kánrin kése aboyún ilé n ó mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí ònìyàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nṣe lápapọ̀ ìṣẹ̀nṣe òní bàjẹ́ o ọyọ́ state òní bàjẹ́ gbogbo nàìjíríà òní bàjẹ́ lápapọ̀ adégoróyè ìgè àdùbí agbéfágórí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjé ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá báwọ̀ lù ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé ẹ sọ lóje èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjé ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àsàlẹ̀ ojú sọ́ọ̀sì tó wà ń bàbá àsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ìbẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ti gbójú sọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹ lẹ́ ń lọ sílé bàbá ìwé ń jẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 08033260141 tàbí 08053459223 tó odufa tí ẹ láǹfààní láti mọ gbọ́ lásàálẹ̀ yìí òun náà ni odufa ògòdá méjì ẹ máa bá mi ká lọ ifá ni ògòdájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògòdájì ní bá ìṣẹ́gun ọ̀tá ògòdájì bẹ́ẹ̀ ni àwọn ọmọ aráyé ni wọ́n gbá tẹ̀mọ́ ìbọn ń dì o wọ́n láwọn ò ní jẹ́ kí ìbọn ráyè máa fi ohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ ojúra rẹ̀ wá mú ìbọn ìbọn fọkàn kún èjì ìbọn gba ilé babaláwo lọ àwọn ọ̀tá tí wọ́n ń dún koko mọ́ yìí àwọn ọ̀tá tí wọn ojú òun lè máa fohun akin ẹnu òun sọ̀rọ̀ yìí ó lè ṣẹ́gun wọn báyìí ní dáfá sí wájà tí babaláwo dáfá fún ìbọn tọpọn sún tọyẹ là ògùn dá méjì lòdù tó hù lójú ọpọ́n wọn bá ní kí ìbọn orú bọ ìbọn ní kíni ṣe ẹbọ ìbọn ní kíni ṣe ètùtù ìbọn gbọ́ rúru ẹbọ orú babaláwo wá ń jẹ́ òye ìbọn wípé odufa tá a dá fún ọ yìí látàsìkò yìí tá a ti rúbọ yìí lọ ọ gbọ́dọ̀ sójú mọ́ o àṣẹ tí ń bẹ lára rẹ iná ló ń akin ẹnu rẹ ìpẹ́ ọ̀run rẹ nu kó o sì máa fi sọ̀rọ̀ ìbọn bá rúbọ ńgbà bá rúbọ tán jẹ́gẹ́ níbi tí ìbọn sùn lẹ̀ gbọ́rọ́gọ́dọ́ sí àwọn ọ̀tá tí wọ́n ń dún koko mọ́ bọn ìní bá tún lọ rí ìbá ìbọn wọ́n tẹ̀bọn lẹ́nu mọ́lẹ̀ ẹnu ẹ tọ̀sìn tọ́sìn wọ́n tẹ̀bọn lọ́rùn mọ́lẹ̀ ọrùn ẹnà rí náà rí wọ́n tẹ̀bọn dì mọ́lẹ̀ ìdí ẹ̀ gànàkú gánakú wọ́n bá tún bọ́ síbi ohun àmúṣagbára àbọn wọ́n bá tẹ ìbọn láyà mọ́lẹ̀ ayẹ takele takele ìbọn wa rántí ohun tí babaláwo rẹ̀ fi sí lẹ́nu pé kó máa fohun akin ẹnu rẹ̀ sọ̀rọ̀ gbólóhùn kan náà tí ìbọn sọ fáwọn ọ̀tá rẹ̀ ni pé mo ṣe bo ògòdájì àwọn ọ̀tá àbọn fọ́n pẹ́rẹ̀pẹ̀ ibi ìbá dojúkọ ibẹ̀ láyé lọ èyí tí ń bẹ lápá ọ̀tún ọ̀tá tí ń bẹ lápá òsì èyí tí ọ̀sà wọgbó sáwọgbó èyí tí ọ̀sà wọlé sáwọlé èyí tí ọ̀ dàyàbolẹ̀ dàyàbolẹ̀ ìbọn ní ha àṣẹdùn kò kò mọ́ni lọ́pọ̀ tó báyìí ìbọn bá wá yin babaláwo babaláwo ń yin ifá wá yin olódùmarè ọba lọ́run nígbà tí ṣẹ̀dá rẹ̀ bá ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá rẹ̀ tán tíbọn fi ohun akẹnu rẹ̀ ṣẹ́gun àwọn ọ̀tá ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi ń ṣẹnu eré kífá ògòdájì àwo ìbọn ló dífá fún ìbọn ìbọn ń bẹ láàrin òsì rí ìbọn ń bẹ láàrin ọ̀tá ògòdájì ní bá ń ṣẹ́gun ọ̀tá ògòdájì kì í wá ṣèbọn nìkan ẹni odufo ògòdá méjì tàṣàlẹ̀ ìbáwí o ìwọ tọ́ta òjì orí mú mi ìwọ tọ́ta rọ́gbà yí ọká tó jẹ́ pé nǹkan tiẹ̀ tó bá ṣe ní máa bí ọ̀tá ná ìwọ náà wàá máa ṣe tó lódùmarè fún ọ ẹlòmíì ọ̀ máa ṣe rẹ àṣẹ tó lódùmarè fún ìbọn náà lohun akin ẹnu rẹ gbogbo ibi tí ìbọn bá sì ti lanu ẹ sọ̀rọ̀ kọ̀ sọ́ta tí ó dùn o ogún ọgbọ́n ẹgbẹ̀rún làákàrè ẹ̀yìn ni gbogbo wọn ń tọ́ kádàrá o àìmọ̀ pé ọ̀run ní ń dẹ ẹlòmíì láàmú ẹlòmíì ti sorí sí iṣẹ́ mẹ́rin márùn ẹlòmíì kàn gbọ́ pé ó wo nǹkan ògo ni kóun ọmọ lọ sí
ti o ti e mo ru owe ti nse rara to si pe wo nkan ogun po o tun wa sise yo daarin kan o wa ni ko yeun a to wo ni ma tose lo loyo pa won baba wa ba rin ajo de bi kan to na won ba wa pin si meta ti won o ba mo ele ti won o ya si to ba fe ru won loju won o fi o kan kun eji won o to ifa lo ni ngba ti won ba wa mo odu to hu loju opon ta le ni to kokko da odu fa to hu loju opon yi nigba wa se kini nkan teni to da odu fa yi kini nkan to se sodu fa yi toro re fi tuba toro re fi tuse ibi to ti bere ibi to ba de ati koko ona abayo ninu odu fa un leyin wa di jile o ko ya ti oko eni to ba da ifa ta mo gba yi itumo to mo yan lori ni nbembe ngba to wa nwe ose to npe ton lo ni won tun o se fa lo ni won fo mara leyin to ba ti rubo to se tutu tan awon to ni won mo tun o se won ti gbo soro re na nu won o ni pa won ogbo si mo tore eni to rubo to se tutu fun bo ba ti ni fa lo ni won fo mara o ti dandan gbogbo awon egbogi to nlo ti o sise lara re yo bere si ni ma sise ijo teda ba ti le sun to ti le da inu ro ijo na lo ti bere ase yori o adua ki takura won ka sadua lona kini ka sadua lona keji ka sadua lona keta olodun oba ope meji o be ni ko si ede to lodun mari ogbo ogbo ja kale ota o kowo leri oja gbese lo je bo be iwo na mo kan keji wa mo pe orun re adegoroye ige adudi agbefagori te loruko temi oloye otun oluawo general fun gbogbo tibutoro ile ibadan lapapo mo gaji ile oluoje ofoje ibadan land gbogbo bi te baba wolu ibadan lati bi kibi ewo ko ti nbo wa si gate oje e so loja oje idi ayun re erin saarin oja oje nibi ti an ti nte ni gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akomona wa ndi ero bon olu eni le baba ewe nje adudi le nlo ero bani soro te le pini si 080 332 601 41 080 332 601 41 tabi 082 53 45 92 23 080 53 45 92 23 Ogun da meji lodu fa to ba wa soro nipa isegun ota isegun lori ogun gbogbo ti ba nduju ko wa lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asure iworiwo fun

ṣáwò ó ń dùn yùn gbà létí 32 fm ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé our fear is gone.

0: mo ṣàkíyèsí nǹkan kan lórílẹ̀-èdè Nàìjíríà tí ìbò bá ti ń súnmọ́ ìtílé tán tí ìbò ta bá ti fẹ́ bọ́ bóyá ọdún mẹ́rin fẹ́ parí ìbò ti ń súnmọ́ ìtílé a fẹ́ dìbò èmi wàhálà máa ń sábà ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ká tó dìbò ti president wa Síwájú Bọ́lá Ahmed tí wọ́n wà ńbẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni wàhálà ṣe ṣẹlẹ̀ nígbà tá a dìbò yẹn tán ẹni ò tún wọ́n yọ subsidy tán ẹni ò láàrin bí ọdún méjì àgbọ́ kí wàhálà kó lágbára tó lè nígbà tá a tún gbé ìgbésẹ̀ láti bọ́ sínú ìjọba ẹ̀mí láti yan ẹni tó tún wò wá wọ́n tún gbé wàhálà dìde ẹjọ́ ta ló wà ń di wàhálà orílẹ̀-èdè Nàìjíríà gangan irú ẹ̀ dáwo ni ṣé àǹjọ̀nú ni ṣé ìwin ni ṣé inú omi ló ti wá ní àbí abẹ́ ilẹ̀ àbí èèyàn bíi tiwa ni wọ́n ẹnikẹ́ni tó lè wà nínú wàhálà àti ìdààmú ẹni ò tá à ń kó sí nígbà tá a bá fẹ́ yan ìjọba tuntun ìmí àfàlọ́lọ́run lọ́wọ́ tiwa ọjọ́ tiwa ní ìdìkà ṣe pé àbá ní ìdìkà ṣe pé ní bí àṣẹ ni ní ìdìkà ṣe pé o èmi mọ̀ pé ní tèmi o ọba ọlọ́run ni èmi a máa yìn láàárọ̀ lọ́sùn àti ní alẹ́ èmi àti wo
1: ní gbogbo ìgbà ìṣẹ́jú ìṣẹ́jú
0: àṣírí

0: báyìí dé ò bá dárúkọ ìyìnbó àkúrákudà àwọn ọmọ sí yìí ò mọ jésì á ní kíni
1: kí wọn ti sinmi
0: na ọmọ àkúrákudà ó ní kọkọ dá ìlú ń jẹ bẹẹ àwọn àgbà ìlú mi àgbà gan ò mọ àwọn àgbà ẹmí gan ò mọ gbàrí ọba orin ní màláìkà kan ànábì kan ní barista ó wálé ayé ẹni o gbogbo nǹkan tó ṣe é lẹ̀ ó dẹ̀ ń dùn sí lójoojúmọ́
2: ó dá ní ìfòsókún
0: èmi mọ̀ pé títí tí ayé yìí fi máa parẹ́ fújì ò lè tán fújì ò lè tán o èmi ò mọ ẹbọ tí wọ́n gbé fọ́lọ́hún
2: o ẹlẹ́dàá ò dé
0: ẹ̀ ẹ́ sì pa o

0: Báwo ló dùn tó ká mọ̀mọ́ yìí ṣe wáyé náà?
1: Láti ẹnu wọ́n dẹ̀ dayọ ni. Ètì ìyàtọ̀ fi bọ́dọ̀ lórí àmọ́ra yẹn ní ìlú àgbọ̀n ìjọba pẹ̀lú dùn yọ ogun rege. Àwọn tó lóhun ti lọ. Lè Sikran ilé barista voice ẹ̀ ó lágbára. Kújọ́ rẹ̀ yìí náà voice àwọn náà oh my god mo fọ́.

lẹ́nu. Àwọn ilé wọn máa ń kòdì àwọn orin kágbáro mẹ́yẹn wọ́n kòdì ẹ̀ ní o. Pápá àwọn ọmọ ìsìn ní àwọn ṣàzúzẹ̀. Ẹni ò fọwọ́ kọ mi lẹ́nu ẹnu kò mí lẹ́nu tún mọ tòsí o mo fẹ́ fọ́ ẹ lẹ́nu. Ó tún kòdì ẹ̀ gan tún nìyẹn.

0: ẹnì kan rin lẹ́lẹ́. Aṣẹ́ nígbà ọlọ́run kò ṣàánú wa. Ẹni ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ọlọ́run ò ṣe ẹni kò ṣe champion títí láíláí fáwọn èèyàn. Tó bá ti lo champion tí ó tán kò kú níbẹ̀ kẹlòmíì tún gbọ́ bẹ̀ ni. Láyé ìgbà kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí rédíò méjì ni wọ́n à ń gbọ́ rédíò Nàìjíríà àti BCS. Wọ́n sì wà títí dìsìn wọ́n sì ń blò. Kó tó di pé rédíò pọ̀ rẹpẹtẹ. Ẹnìkan bí mi pé ọmọ ọdún mélòó gan ni mi tí mò ń sọ gbogbo ìtàn yìí. Mi ìdàgbà ọ̀dọ́ sì ni mi ṣùgbọ́n mo tètè wọ ìgboro. Mo lè sọ gbogbo àwọn joint tí àwọn olórin ti ń pè lọ́dọọdún. Tí wàásù àyíǹde ni mo sọ láyé ìdírò fàǹsì. Bàbá wa le síkra ìdè barista Gisprin ẹni ò ní ọdún kọ̀la. Àwọn èèyàn tó máa lọ ń jó barista ń gba ẹ̀ ní Gisprin lọ́dún kọ̀la àwọn èèyàn ti máa wà ń bẹ̀ èrò. Tí bá wá àwọn nìkan tó bá lọ wo Davido sí tí wọ́n tèrò pọ̀ ń bẹ̀ máa ní àyè tí ṣẹlẹ̀ sẹ́yìn fáwọn bàbá yìí. Ṣínà Peter ẹni ò kí Sunny Adib NTA nìyẹn. Nígbà táwọn pàṣọ náà dé àwọn náà wá play ní BCS ẹni o lábẹ́ ẹni àwọn ọgbà yẹn làwọn tọ́ọ̀gì kan náà jáde tí wọ́n rìn éli a ní éli ti ń bọ̀. Àwọn olórin tí wọ́n ń play káàkiri gbogbo ẹ rí pé mo dárúkọ Yinka James ẹni o kò kéré inú ayé o. Àwọn ẹnìkan wà tí wọ́n ṣíwájú Yinka James tó yẹ pé wọ́n ṣíwájú ẹ̀ ṣùgbọ́n ńgbà tí Yinka dìde Yinka ò kéré ẹni ọlọ́run gbé sáré gidi gan. Ló ń ṣe nítorí pé mo wà pẹ̀lú ẹ o ẹ gbàgbé ń pa ẹ. Ọlọ́run gbé Yinka sáré gidi gan. Láyé ìgbà yẹn Aisho Pepe ẹni o ọmọ bàbá wa Ṣọlá Ògúnṣọlá ó ti ń blow gidi gan ni o. Nìbàdàn.
1: Àyíngbà ni bí ọtí.
0: Ìtàn táwa mọ̀ nìyẹn tán bá tún sọ̀tọ̀ ìgbà ìtàn àwọn bàbá ẹrú àwọn bàbá Orlando ẹni o tán ti ń pè látàyè òkè bọ́là láwọn hòtẹ́ẹ̀lì lálá ìyàwó tí ìdí ń gbà yẹn o.
2: Ọ̀tẹ́yẹyẹ
0: àwọn Julius Orlando ẹni àwọn náà wọ́n ti blow rí nìbàdàn yìí wọ́n ti rọ́lẹ̀ rí jàre. Ṣùgbọ́n ilé ìtawà mọ̀ eré. Nígbà táwa mọ̀ làwa ń lajú láyé ẹni o láyé ayé Akasia. Wale Thompson. Ó lè máa dárúkọ àwọn olórin tó yẹ pé náà títí dìsìn wọn lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. Wale Thompson. Yinka Best ń kọ́ Yinka Best ẹni o nígbà tó dékun ìràwọ̀ yẹn tàn gidi gan. Ẹni o àwọn èèyàn tún lò gbà. Yinka Best. Olúọlá Kassim. Wọ́n lò gbà. Tayo Michael. Àwọn ẹnìkan wà tó yẹ pé tá a bá ń dárúkọ wọn àwọn ìdòwú kì í ṣe ìdòwú Santana o. Àwọn èèyàn ló lè sìn. Àwọn èèyàn wà ń bẹ̀. Táyé Currency kì í ṣe ẹni o kò kéré inú ayé o. Táyé Pàṣọ la máa ń pè ńgbà náà o. Èmi gan fún ara mi gan tí mò ń sọ̀rọ̀ yìí gan Táyé Pàṣọ ni wọ́n ń pè mí. Ta ló mọ̀ tó ń gbà tó ń pè mí Táyé Pàṣọ? Ẹni kò sẹ́ ẹni tó bá mọ̀ kó pè wọlé kí n fún lówó. Ẹni tó bá mọ̀ gbà tó ń pè mí Táyé Pàṣọ? Ẹni o kó kí n fún lówó owó wà lọ́wọ́ mi mo fẹ́ fáwọn èèyàn lówó at least. Ẹni màá wá sọ ibi tẹ́ni yẹn ti gbé gbọ́. igba yen awon church to ma nsaba se concert to ya pe no a ma nlo eni o abe latori sele oke ado sele mokola eni o won kin sunle concert ngba yen awon church ibe lati ma ma won olorin to morin ko ninu church sele mokola
2: bi mo ba ko ni jiji ma ma ro ti eni ko bi
0: ama daruko selika selika yen wa nsele ngba yen o ado baba wa adetunji ade oni gbagbe awon ma fori kan na wa nbe o awon church kan wa nbe church nla la ma npe won church awon oboda tama olorun forun kegbon ku segun won pe gidi gan awon to nlu gogan be to baba won pade party to ba jira won ma ro epa tori professional and gbogbo awon to play ni church yen awon mo mama yen gan professional ni won eni o bora tama awon lo play bass guitar fun Magic Pashek oh my god mo ti penu aye yi o olorun jo so mi dolowo
2: ai ba mama
0: so mi doloro o
2: ai ba mo ga o
0: ai ba mo ga ai ba mo ga de mi pa ni bi oti oh my god Me o ti daruko Treasures Band yo eyo kan ni won gba yan o Treasures Band awon Joshua Motosho Joshua Sean Treasures ani wole ojo Smally ah won po awon yen orin alakowe ni awon olowo gugu awon olowo alakowe Ibadan Golf Club Polo Club awon lo nlu fun titi disin won di line ni won mu Any economy tea, Daruko Tayo King, Mandaru Taka Tayo King, Ara Wanani. Awon daruko daily bravo oh what any daily ati awon yan ti role gidi gan gidi daily bravo to dey ohun Orlando to gbe wo Ibadan bi bayi lo je ko sare role gidi gan an ton korin bi Orlando na po repete awon egbo kan wa loke bola nibi ta tin memba ni ya na odu tola ani awon yan ko Orlando to je pe no Mama ko nbe segun na wa nbe to je pe keyboard nikan lo ma play iyen lodo mama kan eni ya na odu to ara ma lo sono oke bayi eni o ibe la won Olorun o se o awon nikan wa ta jo wo gboro ngba na awon kan jo yin o le ti awon SARS ti pa won danu sugbon o se oluwa mo n dupe lodo olorun fun to se fun mi ni nda wo ka bo sada tori mi ni pe wonu adura mo la la kan
2: mo la la kan
0: eri ma to

0: ẹni tó ní àṣẹ àti agbára lọ́dọ̀ Màlíkà Bàyà Ọlọ́run má jẹ̀mú tuntun Ọlọ́run àṣẹ àṣẹ àṣẹ àṣẹ Ọlọ́run tí ò ń jẹ́ kí àṣẹ ẹ̀ ó dúó Ọlọ́run tó kún fún gbogbo agbára Ọlọ́run tó kún fún àṣẹ tó ń rìn nínú àṣẹ Bẹ́ẹ̀ni Ọlọ́run tí ò ṣe kọlù Kábíyèsí Ọlọ́run tó ń rìn nínú iná O sì máa bèèrè fún àṣẹ Àṣẹ ìpele tó kàn nínú ayé mi Olúwàjọ́ Olúwa fún mi ní àṣẹ agbára tó kàn Tí ní fi bọ́ sọ́wọ́ àwọn ẹni ìka òjijì Yága Olúwa fún mi ní àṣẹ Fún mi ní agbára tí ní fi bọ́ sọ́wọ́ àwọn ẹni ìka òjijì Àwọn kan wà tí ò bẹ̀rù tó jẹ́ pé kìkì ìka ni wọ́n ṣùgbọ́n tó lè gbà ẹ́ ó nìkan lọ́lọ́run elédùmarè olúwàjọ́ fún mi ní agbára tí ní fi bọ́ sọ́wọ́ àwọn ẹni ìka òjijì Báwọn ẹni ọ̀kùnkùn jẹ́ Wọ́n ti fún àwọn kan ní àṣẹ ìka Wọ́n ti fún wọn ní agbára ìka pé kankan máa ṣe ibi lọ Ṣùgbọ́n ìwọ ni ò ní gbà
1: Ọba tó ń bọ̀ àdúrà
0: Olúwàjọ́ Fún mi ní agbára tí ní fi bọ́ sọ́wọ́ àwọn ẹni bí Àwọn tó ń ṣe ìka ní ìṣẹ́jú ìṣẹ́jú Olúwa fún mi ní agbára kí n má bọ̀ àbọ̀ sọ́wọ́ wọn Jẹ́ kí ọwọ́ iná rẹ ó sinmi lé ìṣẹ̀dá mi Olúwa fún mi ní iná agbára rẹ Kàbíyèsí Olúwa jẹ́ kí iná rẹ kó sinmi lé ìṣẹ̀dá mi Iná Olúwa Ọlọ́run iná ni Olúwa jẹ́ kí iná rẹ sinmi lé ìṣẹ̀dá mi Olúwa finá yí mi káà pẹ̀lú ẹbí pẹ̀lú ara mi Káyà alìyà O ní kankan tí ẹ o ní ẹ tó ṣù ẹ ṣùgbọ́n ìwọ ní ẹ tó ju ayé lọ ẹ tó ju ọlọ́pàá lọ ẹ tó ju àmì lọ Olúwa finá yí mi káà Yága
1: Ogoye ilé rẹ̀ ooo Ọlọ́run máa jẹ̀mú
0: Ọba tó sọgbọ́n ayé mi Ìdàlá ẹ̀ Olúwa finá yí mi káà pẹ̀lú ẹbí mi pẹ̀lú ara mi Olúwa ibo ni màmá fẹsẹ̀ mi tẹ̀ tí mi ò mọ̀ Olúwa fẹsẹ̀ mi tẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ fẹsẹ̀ kọ̀
1: Ọba tó sọgbọ́n ayé mi Ìdàlá ẹ̀ lágbára ooo
0: iná ni iná olúwa ọwọ́ iná olúwa olúwa fi yí mi ká àsìkò tá a wà yìí ilé ayé kún fún olúwa jẹ́ kí ọwọ́ iná rẹ ó yí mi ká olúwa jọ gbà mí jẹ́ kí ọwọ́ iná rẹ ó yí mi ká.
1: Our God is not a time waster. Olorun ki fi akoko eni sofo.
0: Bẹẹni. Ma yaliaga, baliaga, yaliaga. Olorun ina o. Olorun ase ina. Je ki ina re o ba le me. Oluwa je ki ina re o ba le me. Lati run mi de kan ni ese me. O se je ka bo bata wa le ka gbese le ile aye aye Oluwa ma je yo subu lo ile ma ya ga ase to kun ninu ile agbara kan be nu ile to ba wo ile titi wa ri pe ile mu kan re jade ninu ile kan na lawon kan ti wo mayaga
1: oba oluda
0: oluwa ma je ki le gbe mi subu lojiji so ti bo bata yen le so ti bo bata ese lasan ni ko fi tele mo ma se to nbe ninu ile mo ma agbara to nbe ninu ile oluwa gba mi ma je ki le o yo mi lojiji.
1: You are singing, you can sing.
0: Cho fin asiko ita wa yi ni agbara.